0: kúrọ̀jọ́ lónìí.
1: Lọ́sọ̀tà gẹ́gẹ́gẹ́sì.
0: Ẹ̀jẹ̀ rẹ̀ rìn lórí.
1: Lẹ́ni lápọ̀bẹ̀dẹ̀.
0: Lórí àtọ́nbami. Lórí àtọ́nbami. Ẹ̀fúnmi lẹ́nu ọ̀rọ̀ lórí. Ẹ̀jẹ̀ rẹ̀ rìn lórí.

0: àwọn ẹ̀rí gbogbo tí ẹ̀ ń gbọ́ yìí
1: àwọn tí sẹ́tìmọ́lì ṣe àyárí
0: ẹ̀rí tiẹ̀ náà dé náà máa gbọ́ ẹ̀mí kan bẹ́ à ń pè ní anti-favor spirit kìí jẹ́ kẹ́yìn rojú
1: rẹ̀
0: ẹ̀mí yẹn kìí jẹ́ ẹ̀yìn ó débi tó yẹ
1: kọ́lé
0: ẹ̀mí kejì
1: ló
0: pè ní spirit of emptiness
1: ẹ̀mí àsọ́lídáwọ́rọ́
0: di empty
1: àwọn àsọ́lídáwọ́rọ́
0: àwọn tó máa ń sọ tẹ̀yìn bá ní wọ́n sọ di àwòrán wọ́n sọ tẹ̀yìn fẹ́ dà wọ́n sọ di kò sí
1: ṣe
0: gbogbo olú ẹ̀mí yẹn ó gbiná dà
1: sí
0: ò ní rí mọ́
1: ó
0: ní rí mọ́
1: gbogbo
0: ẹ̀mí àìrí tó ń ba nǹkan tí à ń rí jẹ́ nínú ayé
1: ẹ̀
0: ó gbiná dà ẹ̀mí ẹlẹ́kẹta ó ní
1: westerns
0: àwọn àfinkan sọ àfisẹ́ sọfún
1: àfogo
0: sọfún àfọjọ́
1: ọ̀lásọ.
0: Afanyemo
1: so. Westerns of destiny.
0: Sọba ni ọwọ́ sí ọ̀rọ̀ rẹ.
1: If they have a hand in your case.
0: Wọ́n la iná lẹ́yìn.
1: Ẹ bẹ́ẹ̀ ṣe kájú rẹ̀ today.
0: Kí wọ́n lana. Kí wọ́n lana. Kí wọ́n lana. Kí wọ́n lana. Sọ pé ẹ la iná
1: dáadáa. Ṣé kájú rẹ̀ yà.
0: Ẹyẹ ẹ̀mí àfogo sọfún.
1: Ẹ̀mí
0: àfere sọfún. Ẹ̀mí afanyemo
1: sọfún. Ẹ̀mí
0: afanyemo sọfún. Ẹ̀mí afanyemo sọfún.
1: Ẹ̀mí
0: afanyemo sọfún.
1: Ẹ̀mí afanyemo
0: ní ìṣòro
1: àti bíkì
0: àwọn èèyàn connect mọ wa
1: people connect
0: to them ní ìpàdé náà ní èso lọ́lọ́wọ́
1: yẹn in the last 90
0: káàkiri àgbáyé
1: la still be nana
0: sori àyìn tí ẹ ti sọ rẹ má jẹ
1: mọ lọ sọta yẹtọ give the governance
0: seat àbá fẹ parí àdúrà
1: sí bòmí àbá tó rántọ prayer
0: náà mo fẹ kẹ ṣe
1: I want to be
0: ẹyin ọkùnrin
1: amen
0: ọkùnrin
1: man o
0: on the 17
1: the number of the 17 on the 18
0: orí òkè ogun
1: we are meeting a mountain of glory
0: is 48 hours
1: wákàtí méje náà dọ́kítà
0: rẹ
1: àwọn ọkùnrin
0: dẹ sọ ẹsà tó bá ti mú ẹ tó kọjá 15 years
1: wọ́n ṣe àbọ̀ 15 years àti
0: ọmọ ìjọ ọkùnrin
1: àyà ilé ọjà
0: yìí gbọ́dọ̀ wà nípa
1: yóò lọ sí ìdá program
0: sa nítorí tí olúwa fẹ́ ṣe
1: bí kọ́ wá ti láti sábà tó dùn
0: ẹnu ò lè sọ́tọ́
1: we can have any say
0: it ó dẹ̀rí àánú
1: ó
0: dẹ̀rí ògùn ìrìn àdẹ̀sẹ̀
2: ọ̀dà àdẹ̀lá ọ̀dà àdẹ̀ ọ̀dà àdẹ̀ ọ̀dà lógo àyẹ̀rúkọ mi ni kàfáyàsì látàjù mọ̀ mo dúpẹ́ láti ọdún tí mo ti lọ sí láti ọjọ́ tí mo ti lọ sórí òkè ògo oṣù èyí tí mo lọ oṣù kẹjọ tí mo lọ ti cross of ayé mo sáàbọ̀ lọ́hún dámájẹ̀mú ẹ̀yìn lẹ́yìn tó ti promise mi tipẹ́tipẹ́ tí ò fún mi bí mo ṣe wà mí gba 50,000 ní gift rí bí wọ́n ṣe gòjọ̀ṣẹ̀ kan àwọn owó tán ní káde yìí tágbà mi sáàkà mò ń ṣe kòjọ̀ṣẹ̀ kan kò tẹ̀sí pọ̀ṣẹ̀ kan rárá ta torí òkè ògodé kọ́lọ́n sì sì yanu mi ẹsẹ̀ mo rí ẹ̀bùn mi ní 1,000,000 kọ́lọ́n túbọ̀ máa tẹ̀síwájú inú rẹ̀ ọ̀fẹ́ rẹ̀ inú ayé mi kó má dá wàánú ẹ̀dùn inú ayé mi ní ayé mi àtàwọn ọmọ àtọkọ lọ́rùn ẹ̀ṣẹ̀ òpè pé mi o.
0: bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí
1: wa
0: ó sọ tẹ́lẹ̀ sí
1: ọ
0: lónìí ọjọ́ ìsinmi
1: today being sunday
0: eré àkọlù kọgbà
1: multiple blessings
0: kó jálù
1: ẹ
0: gbogbo èèyàn
1: everybody
0: ìpàdé di area wa lálẹ́
1: yìí area wa tonight
0: o ti mísì láti dé wa
1: you have been meeting it from the one
0: ojú ọ̀lẹ́ làgbàdo
1: ti wo bẹ́ẹ̀ni sá o bẹ́ẹ̀ni
0: a ti wọnú májẹ̀mú ìkórè
1: we are entered to covenant of harvest
0: my God
1: thank you jesus
0: ẹ ń bá wa ń pàdé yẹn
1: lánàá if you were that program yesterday
0: o ló lè ròyìn
1: you will know what happened
0: kò sí tẹ̀yìn àkàkà lè ròyìn
1: fún there is nothing anyone can tell you
0: nípa ìpàdé lẹ́yìn
1: about this program
0: torí kò ṣe é ròyìn
1: God cannot explain it
0: kò sí tẹ̀yìn lè sọ
1: fún ẹ there is nothing you can say
0: tó lè dàbí kó wà
1: ní that will look like being there
0: tó o bá tún jókòó
1: and if you sit that
0: time again tí wọ́n mi iṣẹ́ rẹ
1: báyìí and they are checking your wife
0: ọwọ́ ẹ ló kù sí
1: yàrá owó no
0: tó o bá tún jókòó
1: if you sit down
0: tí wọ́n fà ẹ sẹ́yìn
1: and they are pulling you back
0: ọwọ́ ẹ ló
1: kù sí yàrá owó
0: tó o bá tún jókòó
1: if you sit down
0: sí àlákàlà
1: and you are still having
0: nightmare tó tún kí ọmọlẹ
1: every day
0: tó rìn ọmọlẹ
1: pressing you down
0: ọwọ́ ẹ ló wà
1: yàrá owó
0: tó o bá tún jókòó
1: if you sit down
0: tí ègún àtẹ̀pẹ̀
1: nílẹ̀ and guess as well
0: tí wọ́n tún fọwọ́ sọyà lórí
1: ẹ they are
0: still posting
1: over you
0: ọwọ́ ẹ ló wà
1: yàrá owó
0: tó o bá tún
1: fọwọ́
0: lẹ́rọ
1: if you
0: still want tí ọ̀rọ̀ ọmọ rẹ
1: people are coming from everywhere
0: ojo ko sabuja
1: are you sitting in abuja
0: o ni ọlọmọ tó ńlá kọjá
1: they don't understand
0: pé tó bá ya
1: very soon
0: ọlọrun ó dà sí
1: god be tabe
0: ìwẹ́ èmi náà support
1: you I do support you
0: torí mo mọ pé
1: because I know
0: àkókò ènìyàn
1: one time
0: kò gbọdọ kọjá
1: but never passing by
0: bá wa fi àkókò ẹ ṣeré
1: if you time with your time
0: kò sí ta lè ṣe
1: lórí ẹ nothing can do about it
0: a ó ràn ọ lọwọ
1: yes no you shall be helped
0: a ó ràn ọ lọwọ
1: you shall be helped
0: a ó ràn ọ lọwọ
1: you shall be helped.
3: For nine prophetic nights, we go pray, worship, receive deliverance.

0: aruko Jesu.
1: Call the name of Jesus.
0: And yagbara te fekin kusinu.
1: How was that? Want me to die in my battle?
0: And so for that.
1: Be wasted.
0: Ayakadabia. And yagbara.
1: All your powers.
0: Te fekin kusinu soro.
1: Now want me to die in my problem?
0: Irolakpa.
1: You are a liar.
0: And so for.
1: Be wasted.
0: Àwọn àdúrà tí mo bá ń fún yín lásìkò
1: yìí. Every prayer I give you at this time.
0: Kọ́lẹ̀ kó mọ tún gbà.
1: Write them down and repeat them.
0: Ẹgbẹ́lẹ̀ tẹ̀mí tẹ̀mí.
1: Pray this to touch your heart.
0: Gbogbo ìṣẹ̀dá.
1: Every destiny.
0: Tó ń tún iná ogun mi dá.
1: We kindle the fire of my
0: heart. Àgẹ́lì ikú.
1: Angel of death.
0: Ó yá bẹ̀ wọ́n wò.
1: Visit them.
0: Run wọ́n dànù.
1: Destroy them.
0: Nǹkan kan bẹ̀.
1: There's something.
0: Tí ń pè tí ń jẹ́ ká tún iná ogun dá.
1: That makes you to rekindle your
0: heart. Bó ṣe ń bọ́nù kan.
1: That's as you're escaping one.
0: Ló ń wọnú mi.
1: You enter another.
0: Ẹ̀yin agbára tó ń tún ogun dá.
1: Ẹyin
0: ìṣẹ̀dá tó ń tún ogun dá.
1: You can bring the fire of my battle.
0: Ẹ kú ikú òjijì.
1: Die suddenly.
0: Angẹ́lì kúrò wọn.
1: Angel of death destroy them.
0: Ẹ gbàdúrà.
1: Ẹ
0: gbàdúrà.
1: Ẹyin
0: tún iná ogun mi dá.
1: Ẹyin
0: tún iná ogun mi dá.
1: Angẹ́lì kúrò wọn.
0: Angẹ́lì kúrò wọn. Angẹ́lì kúrò wọn.
1: Báwọ̀.
0: Yẹ káàbàlì àdáyà.
1: Báwọ̀.
0: Èdè bẹ̀rù àgádàyà.
1: Báwọ̀.
0: Jésù Olúwawa. Àdúrà kẹta rẹ̀. Ẹ pé Jésù.
1: What's the name of Jesus?
0: Gbogbo ẹni tó ń pe olórí ogun mọ olórí ogun láti bá mi jà.
1: Anyone that is adding battle to fight me.
0: Ẹni tó ń wo agbára kún agbára.
1: Don't call it for battle, not for power.
0: Láti bá tèmi jẹ.
1: To destroy my life.
0: Ẹ fọwọ́ ara yín ṣera yín.
1: Afflict yourself.
0: Àdúrà. Gbogbo ẹni tó ń wo agbára kún agbára.
1: Láti bá mi
0: jà. Ẹni tó ń wo olórí ogun kún olórí ogun. Oluwa wa sọ pé gbogbo ẹni tó ń dẹran ko tó ń dẹyàn.
1: Say anyone that is turning to animal.
0: Láti balẹ̀ ayé mi jẹ́.
1: To destroy my life.
0: Ẹ lọ pàdé kẹ́ ẹ mọ́ padà.
1: Go to meeting and never return.
0: Ayá kasanaba naba.
1: Ẹ̀mí mímọ́.
0: In highly kingdom.
1: Ẹ̀mí mímọ́.
0: Gbogbo ẹni tó ń dẹran ko.
1: Anyone that is turning to animal.
0: Padà di ènìyàn.
1: I turn to human.
0: Ó ń lọ ìpàdé ayé.
1: Go to evil meeting.
0: Láti bá tèmi jẹ́
1: tọmọtọmọ.
0: Ẹ lọ mọ́ padà.
1: I never return.
0: Báyìí ni ẹ̀mí mímọ́ wí. Mo gbé láti lọ wágbára kún agbára. Ẹ tún lọ láti inú ipá ògùn náà ipá
1: ògùn.
0: Láti bá tèmi jẹ́ ẹ lọ kẹ́ mọ́ padà. Jésù Kristì Olúwa wa. Bẹ́ Ọlọ́run Olódùmarè.
1: I believe the God of Almighty.
0: Eléyìí tó kù kọ́sẹ̀ ìparí.
1: For the rest of this week.
0: Ọlọ́run ó kọjú oore sí.
1: Amen. Lord, do good unto you.
0: Ibi tí o ti yí ọmọ.
1: Where you don't understand.
0: Ọlọ́run yóò gbabẹ̀ kọjá.
1: Amen. Don't pass through there.
0: Gbogbo ayé tẹ́ ẹ̀rọ náà gbé gbà
1: yìí. You that have nowhere out.
0: Níbi ó lé.
1: Let this start.
0: Ọ̀nà sí níbẹ̀.
1: The way is open for you.
0: Ó tó wá wàárí.
1: What are looking for you at? Ọ̀nà
0: ó sì fún ọ.
1: Amen.
0: Ọ̀nà àlà fún
1: ọ.
0: Ìyanu ó ṣẹlẹ̀.
1: Miracle is follow.
0: Máa lọ nú ògo.
1: Where is your glory?
0: Máa ṣàṣeyọrí. Máa ṣe rere. Wọnú ògo lọ. Ṣàṣeyọrí. Ṣe rere. Gbogbo ẹni tó mú tiẹ̀ dání.
1: All those that hold on to your case.
0: Tọ́láwọ̀ oníjó nísìnyí.
1: That is the letter to rest.
0: Ẹ̀mí wọn kò sọ. Bó bá lọ́wọ́jú wàrí rẹ̀. Bó lọ ìwárí rẹ̀. Ọkàn rẹ̀ abàjẹ́. Ìgbéyàwó gbogbo kò gba àlàáfíà.
1: Every marriage be
0: healed. Ẹyin tẹ́ ẹ ti mari.
1: You that I have to marry.
0: Àánú yóò dìde
1: fún. Nothing right for you.
0: Ẹyin tó ń wọ ọmọ.
1: You looking for child.
0: Ẹ ò rí ìrànlọ́wọ́. Àṣẹ gorí ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ o. Wọ́n àròrò kù àná ẹ̀ tẹ̀.
1: Get my hand on it.
0: Gbàgbọ́ pé
1: I believe.
0: Àdúrà rẹ̀ gbà.
1: Iṣẹ́
0: tàn sí lọ́wọ́ ẹ̀.

0: báyìí lolúwa wí mo ti orí ẹ sínú ifà ẹ kíbe ní bàbá jẹ́ ń jìfà sit down ọlọ́sìn wàá mú ọ tó bá sọ fún ní ìsìn ẹsẹ̀ bí bóyá wọn fẹ́ fẹ́ wọn pamọ́ bẹ́ẹ̀ táwọn ló fà wọn ìyá kan ọmọ mélòó ló ní ẹ bó ń rẹ́gísítà
1: ọmọ mẹ́fà
0: sí báńkì
1: bẹ́ẹ̀ ni
0: ṣáà yà yà yà yà yà agbá.

0: jẹ́ mi lo tún wọlé yìí àsìkò agbára mi lo tún wọlé yìí o ago méje ni sábìsì ọbẹ̀rẹ̀ mú padlock yín dání ẹnìkan ní wòlíì ẹ̀mọ́ tí ìsan tábí bírèkì lónìí ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ mẹ́jọ mẹ́jọ àti ẹ̀yìn méjì méjì ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ àwọn eléso táwa mọ́ gbà nìyẹn ó pé mọ́ bá six lónìí a sì tó bí ọwọ́ 130 ká tó bírèkì wòlíì tó ń dùn yìí èmi ń lọ jesus titi bá ti parí ní wẹ́mà ní agbára ẹni tó la yé àtọ̀ nígbà tí ó bá fi di ago mẹ́rin sí márùn-ún máa ti débẹ̀ tí n bá ti lè pòónú sáfíìsì tó ní ọ jẹ́ ìpàdé àkọ́kọ́ sunday àkọ́kọ́ ntí ẹ̀mí olúwalóhùn ó ṣe ni pé òun ó tù òun ó sì bá yín dé ẹ mú padlock yín dání àti ń gbàdúrà sí ẹlẹ́ẹ̀kẹta rè ẹnìkan ní wò ni mọ̀mọ̀ fẹ́ fún yín lẹ́bùn birthday kò ṣe gbogbo ẹyin tẹ fẹ́ fún mi lẹ́bùn birthday mo ti sọ account number mi fún yín 1945 account number tèmi lele kìí ṣe ti church 1945 71 13 49 àwọn kan mọ̀ tí ń bùn mi wọ́n ti ń bùn mi ní nǹkan pé bàbá ẹgbẹ̀bùn birthday 1945 71 13 49 access bank ọ̀dẹ́kúnlé epaphras màá dúpẹ́ bàbá ní nǹkan ń bọ́ sí fáwọn engineer jẹ́ ń gbọ́ sí.
1: Nǹkan ń bọ́ sí fún mi ni inspector mo wà tí mo ti lérò pé wọ́n máa retire bẹ́ẹ̀ mo máa retire with inspector ọlọ́run dẹ̀ ṣe ọgbẹ́gù lèmi léjìká ó ní mo fi retire o ó mo fi retire ẹ ṣe mo dúpẹ́ o ọlọ́run máa bùkún yín o please continue because in fact ṣe motivational speaker ni yín teacher ni yín you are not a preacher. Be a teacher because I listen to all your this teacher ni yin because be se so be se gba me preacher won ko ma sunyan iyan fe ma sun but e dey so won give testimony within those testimonies you even pray immediately ho be se ju ni ho bi ni o dey boss fun me e se go mo dupe o ada fun yin

0: inu mama ti be bere si mujo mo ti be ma jombi o mo be ma jiju ope ni o engineer e fi mic si mama ina le nu
1: praise the lord
0: hallelujah
1: oruko mi Mrs. Fagbade lati Ado Ekiti
0: Ado lejiwa
1: fe so na so si Ado Ekiti osha mi mi nibe mo dupe lowo olorun ko mo gba so iya lara mi
0: mama kan si ami o si gbe ton yen mi a gba so iya lara
1: mo dupe lowo olorun dupe olorun ka mi ye last year omo mi bi mo ni uk o je risagba olorun baba gbe last year emi ni mo ni mo ko mi lo si uk
0: e ko mi 77 lo uk
1: omo mi bi mo to bi don ro bi mo dupe lowo olorun olorun so layo talafia mo ba toju omo fosu marun
0: osu melo
1: osu marun
0: le lo uk
1: be last year
0: e si wa uk
1: be sa
0: nice
1: o tu di year yi omo tu ni mommy e ma bo
0: o tu ni e ma bo uk
1: be sa ba se se 77 march ni mo lo mo se de ni tuesday ni
0: ah
1: be sa mo dupe lowo olorun olorun ipe lagba ti mo si mo ti dara pa mo ipe yi lati 2024 mo ti dara pa mo ipe yi mo n kepo olorun olorun si da mi lohun esu gbogun gidi tori gba gba kan mo sick to ye pe ori fifo laarin ogo ki fo mi la loju mo ogo joru lo ma fo mi ori oke lo olorun ti ba mi segun
0: o segun e
1: ben sa
0: ami o mogun to pe debi fo ke yi na ko se wole mi
1: baba mi e jo sa mo ke e ba mi gbadura fo mo to n gbe mi o si loyibo yi aburo e wa lohun na olorun ba mi siju anu wo won àwọn àbúrò wọn náà sọ wà bíi náà ó lọ bá mi gbé wọn sókè kó lè mú àwọn àbúrò wọn
0: lọ sọ
1: bẹẹ ni wọn tọjú mi dádì
0: ẹ sì lọkọ
1: mi lọkọ ó tọjú
0: àwọn ọmọ yín ti dọkọ yín
1: bẹẹ sà àwọn ọmọ bí lọkọ mi.
0: mo fi májẹ̀mú pẹpẹ ìsọtẹlẹ àtẹyin tó bá báyìí ṣe àmì náà káwọn ọmọ tiwọn náà kí ọlọ́run kọ́ máa gbé orí wọn sókè gbogbo ọmọ tẹ gbogbo àwọn ọmọ yín pátápátá. Ẹ jẹ́ mọ́ lọ church aago méje lápàdé láàárọ̀ yìí ẹ mú padọ́ọ̀kì yín lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ mẹ́jọ mẹ́jọ pẹ̀lú ẹyin méjì méjì on lábì break bàbá ṣe ń parí báyìí Jesus ti yá. Àwa ti bẹ̀rẹ̀ 77 special àti ń débẹ̀ mọ́mì ẹ mọ́jẹ ń sọ púpọ̀ mọ́ a pàdé ní church ní ìsìn láti ìwé òde ẹwọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè church ọlọ́run òjijì ń bi gáràjì yẹn gbogbo àwọn tó ń bọ̀ ní ìkòyí tẹ bá ti wọ mọ́tò láti anywhere ní ìwé road ẹni kò gbé yín lọ sí ìkirè mọ́tò ti ń lọ kiri ẹlẹ́fẹ́ sọ ní yànà kò tàbí kẹ́ ẹ ní Jesus City láti mọ́kọ́lá Jesus City gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ látọ̀nà òǹdó tẹ bá ti dé ẹ bá ti ń súnmọ́ bẹ̀ ni ẹ ti mọ̀ ní Jesus City ni ẹ ti sọ̀ mí o lágbára ọlọ́run aago mẹ́jọ lábẹ́rẹ̀ ní ọ̀la Monday bí Jésù olùwàlá ṣe wà láàyè nìyẹn ètí mo fẹ́ fi parí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ san ọrẹ májẹ̀mú yín o ní ìdá mẹ́wàá tó fẹ́ san o ní ọrẹ àdúrà mi gbà olúwa gbé ìrànlọ́wọ́ dìde fẹ́mi náà ẹ lo account number yìí 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde account number church mi bí èèyàn ò bá wọlé ẹ lè lo eléyìí 2017 42 90 47 Comfort Life Mission International ló ní ó gbé jáde First Bank nìyẹn ẹsẹ bíbélì ta fẹ kà lónìí rèé o fún ọmọdé àti àgbà ìwé Hebrew Hebrew chapter 1 títí wọ chapter 10 Hebrew chapter 1 títí wọ 10 ẹ̀yin ọmọ ọlọ́run ni wọ́n bí lónìí òní ni wọ́n náà ṣẹjọ́ bí 6 and 7 náà the same náà ni wọ́n náwó kí olùrànlọ́wọ́ kó dìde fún ọ bẹ́ẹ̀ ṣe ń máàkì birthday yín tàbí wedding anniversary yín ẹ lọ ka àlàjá tí ò ní gbìmọ̀ kó tó wá dìwò yín next year báwọn èèyàn ṣe ń sọ testimony bẹ́ẹ̀ ni wọ́n náà máa sọ in Jesus name happy birthday long life and prosperity mo gbàdúrà fún president àti gómìnà wa ẹ máa tinú ògo wọnú ògo in Jesus name ìsìn mi bí kí n ti dé church ìsìn kan àti ní gbogbo sona church only one service 7 to 11 it is well. Number to share testimony in Siri 080-88-71-65-66 080-88-71-65-66 send the message. God bless you.

0: orúkọ mi ni Fọláṣadé Ọláoyè.
1: Àdúgbò lẹ ti pe sórí ètò yìí.
0: Láti Olúndé.
1: Lẹ ti wá sórí ètò yìí. Ìjà tẹ̀lé ra rí báyìí.
0: Ìjà yìí bọ̀, ó ti pẹ́ èmi àtọkọ mi. Àwa sí lọ́fíìsì.
1: Ok, níbi tí mo wà. Bẹ́ẹ̀ni. Ẹ kí wá ni mo yíjẹ tí mo fún yín ní.
0: Ẹ fún wa ní nǹkan kan, ẹ kàn ní ká lọ ra tébù wọ́tà.
1: Ṣé mo ta fún yín ni?
0: Ẹ ta fún wa lọ ra níta ni.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí ẹ̀mí Ọlọ́run jì ó fà ń bẹ lára mi, ó ti fi àmì òróró yàn mí. A fún mi láti tú àwọn òǹdè sílẹ̀. Ọmọ ọdún mélòó lẹ fẹ́ pẹ́ fi ní ìdádó yẹn ná?
0: 18 years.
1: 18. Ẹ orí nǹkan oṣù yín ni àbí.
0: Wọ́n ṣe nǹkan oṣù. Oyún ò dúró ni.
1: Oyún ò dúró. Kí ni àwọn ìgbìyànjú yín tẹ ti.
0: Ìgbìyànjú ti pọ̀ mí lè ká o.
1: Kẹ tó kán ló ètò yìí.
0: Tàdúpẹ́
1: ikú ò ní pọmọdé. Àrùn ò ní ṣe. Kojú-kojú tó bá wò ó lórúkọ Jésù Ọlọ́run kó gbà lọ. Ọmú tí ó máa mu Ọlọ́run kó yà á sí mímọ́. Ee màmá, omi tí ó máa mu Ọlọ́run kó yà á sí mímọ́.
2: Kì í ṣe nípa ipá tàbí agbára, bí kò ṣe nípa ẹ̀mí Ọlọ́run. Ìdádúró ọdún 18 láì bímọ rí ni eléyìí. Inú oṣù ìrọbí yìí, ohun rere tí gbogbo wa lóyún, ó yẹ máa rọbí lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo aláboyún kò rọbí ayọ̀. Gbogbo àtún gbojú Ọlọ́run kì tí wọ́n dé. Gbogbo ẹ̀yin tẹ́tí bí kò ní dókú o. Bàbá olùrànlọ́wọ́ kò ràn ayé wa lọ́wọ́ pẹ̀lú ẹ̀ńpátá wa àti ohun gbogbo tá a fi ṣàpẹẹrẹ gbàgbọ́. Gbogbo ògo àti ọlá kó padà sọ́dọ̀ Ọlọ́run. Àṣẹ mo bẹ́ẹ̀ o. Ọlọ́run kò wọ́n pọ̀ Jésù agbára wa. Àmì.
3: Orúkọ mi ni Surajit Ọláyídé.
4: Láti Bólúwájú kí lọ́lọ́run ṣe fún yín lórí ètò.
3: Dájú Ọlọ́run ṣe oore ńlá fún mi. Ó ṣẹlẹ̀ pé mo ní oyún, èmi ni mo pè yín. Pé mo ní oyún pé oyún mi kì í lọ.
4: Kí ló pọ̀ ṣẹlẹ̀ sórí yẹn?
3: Oyún yẹn kò yọ rárá.
4: Òkè kò yọ.
3: Ó kú ọdún 2015. Bẹ́ẹ̀ni sà, kó ẹ wá ní ẹwà gbàdúrà fún mi, tómi fún mi. Ní pé kí n jẹ máa bá ètò yẹn lọ. Ṣé mo bá bẹ̀rẹ̀ sí ní mu omi yẹn? Mo bá bẹ̀rẹ̀ sí ní mu omi yẹn àti òróró. Níjọ́ yẹn mo kàn gbé rédíò mi sí ìjọ Sunday ni. Mo bá gbọ́ táwọn èèyàn jẹ́. Èmi náà bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ àtìgbà yẹn báyìí. Ó yẹn ti bẹ̀rẹ̀ sí ní yọ nìyẹn. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ti bí ọmọ yẹn.
4: Ogo ni Fọlọ́run ló kí ọrùn. Ọdún mélòó ni oyún yẹn ò fi yọ rárá?
3: Ọdún mẹ́rin ni dájú. Ọdún mẹ́rin ni oyún yẹn ò fi yọ. Mo ti bí sa, mo ti bí.
4: Ohun tá ń pè ní ìyanu nìyẹn o. Ọlọ́run tó máa ń fi òkè dá mọ́ àwọn ọlọ́gbọ́n ayé. Jésù olúọmọ náà ní ikú. Mo sọ tẹ́lẹ̀ ìkórìtà tán bá lọ lórí ọmọ yẹn, Ọlọ́run kó padà mọ́ ọ lọ́wọ́.
3: Àmì
4: kẹta. Arógo gbogbo ò ní pògo ọmọ náà.

0: kúlọ́nù kó wọ́n pọ̀ oṣù kẹsàn-án oṣù rọbí ohun rere.
1: Ẹ káàárọ̀, orúkọ mi Abidemi. Mo kì í èmi náà ní kí n jẹ́rìí sàgbàrọ̀ Ọlọ́run ni o, kémi yóò fi ẹ̀mí ìmoore mi kí n fi hàn. Ó ṣẹlẹ̀ pé nǹkan àlejò mi, mo ti rí nísìnyí, ọjọ́ ti pẹ́, oṣù ti pẹ́, kódà mo ti lọ sí hospital tó ní orúkọ. Mo ti jà ṣèjẹ́ mi, mo ti lo nǹkan oríṣiríṣi, níbi tí mo tún lo nǹkan dé gbọ́ntọ̀. Ọlọ́run ni kò hàn mí léèmọ̀ pé kó ṣàfilè wá, kò sì lè wá. Dádì, wọ́n ṣe prayer fún mi, wọ́n fún mi nítọ́ni pẹ̀lú agbára Ọlọ́run àlàyé. Mo ṣá ti rí, mo ti rí lèmi náà fi ní kí n fi ẹ̀mí ìmoore kí n fi hàn. Dádì, ẹ ti ń tàn, ẹ ní tán o láṣẹ Ọlọ́run, ẹ ní fiṣẹ́ ránṣẹ́ yìí, ẹ ní fi pìtàn aburú o. Ogun èèyàn, èèyàn bí òṣù, èṣù bí èèyàn kò ní borí yín o, kò ní borí ọmọ, kò ní borí aya o, kò ní borí alájọṣiṣẹ́pọ̀ yín o. Agbára Ọlọ́run ò ní fi yín sílẹ̀ láṣẹ Ọlọ́run o. Ẹ ṣe gbọ̀nsà náà ni kí n mẹ́rin mi wà ní o.
0: Àmì àmì lórúkọ Jésù. Gbogbo jẹ́ t'Ọlọ́run. Bí èèyàn bá tí ó tì tó wọ menopause tí nǹkan lejò sí wá, tó lọ gbá, tó làwo, tó náwó, tó nọ́ra, tí Ọlọ́run wá padà wá ṣe nípa irúgbìn rà padà títọ́ ni ẹ̀mí mímọ́. Oyún ló kù yẹn, kẹ lọ mú ẹ̀rí wá. Lórúkọ Jésù, ẹ̀rí yóò la gbogbo àgbáyé já. Ẹ ò ní yá gan, ẹ ó ra àánú gbàdélẹ̀ o. Jésù Olúwa, àmì.
2: Sẹ̀tẹ̀mbà.

oṣù lórí lẹ́yìn ètò tòní ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ ní ṣe lórí ètò tẹ́ ń gbọ́ yìí àmì mẹ́sàn-án àmì mẹ́sàn-án ó dúró fún àmì ìrọbí gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí tí a gbọ́ wọlé yìí àbí ẹni tí ó ní ìdádúró fún ọdún méjìdínlógún lẹ́yìn oṣù kẹsàn-án ó padà rọbí ẹni tí oyún ò tilẹ̀ wá rárárárárá oyún yìí ò yọ fún ọdún mẹ́rin wọ́n náwá ń lọ gbogbo àwọn ilé ìwòsàn ńlá àti ti ìjọba àpapọ̀ gbogbo ń tán fún wọn pàbó ni ọlọ́run orí ètò yìí tí kò fi tẹ̀sìn tẹ̀yà ṣe ètò yìí kò kéde ẹ̀sìn ó kéde jésù àti ìtọ́ni ìràpadà tá à ń ṣe wọ́n padà bímọ náà ni wọ́n rọbí ni lẹ́yìn oṣù kẹsàn-án kódà ẹni tí àwọn náà ń rí nǹkan àlejò wọn mo láyọ̀ láti sọ pé oyún ti wà nínú wọn lẹ́yìn oṣù kẹsàn-án àwọn náà rọbí túmọ̀ sí pé àmì mẹ́sàn-án ó dúró fún àmì ìrọbí kàlẹ́ndà ayé òun ni kàlẹ́ndà ọ̀run o tí ò bá ní ègbà ayé ni ègbà ọ̀run o tí ò bá ní ti ayé nínú lẹ́yìn oṣù mẹ́sàn-án bí obìnrin bá lóyún ó yẹ kó rọbí ẹni pé o ti wà ní àkókò ìrọbí rẹ nínú oṣù yìí àwọn rere tí ìwọ náà ti lóyún sínú mo fẹ́ kó délé mi lọ́dún yìí mo fẹ́ orílẹ̀-èdè tuntun mo fẹ́ ìwé ẹgbẹ́ yìí mo fẹ́ iṣẹ́ alálùbáríkà mo fẹ́ ọkọ mo fẹ́ ọmọ àbọ̀tí oṣù rọbí tí ṣoṣo

oṣù kọ̀kan ni ó máa ní àwọn olórí ogun fún oṣù kọ̀kan. January ni olórí ogun fún tiẹ̀. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ta ní nínú ìwé Chronicle 27. Ọlọ́run instruct Davidi.

0: wọn ṣe olórí ogun fún oṣù kínní fún oṣù kejì ìgbà tí a dé oṣù kẹsàn ó yàtọ̀ pátápátá. First Chronicle 27:12 ó ní olórí ogun ìkẹsàn fún oṣù kẹsàn ni Abiseri ara Ananoti ti àwọn ara Benjamin. Ó túmọ̀ sí bàbá olùrànlọ́wọ́. Ẹ gúgù ẹ̀. Captain of the world for the month of September. Abisa. From the tribe of Benjamin. Father of Eve. Ọlọ́run nìyẹn o. Wọ́n ní bàbá olùrànlọ́wọ́.
1: Èmi ò lẹ́tọ́ fún lágbà.
0: Nínú oṣù yìí, Ọlọ́run yóò ran olùrànlọ́wọ́ kan sí ọ. Èyí tí ó fọ ọkọ̀ nínú gbèsè. Èyí tó fọ ọbọ̀ rẹ̀ dé òkè òkun.
2: Nígbà tí mo rọbí tí mò ń bọ̀.
0: Olùrànlọ́wọ́ tí à ń retí kò farahàn.
2: Mo wá ronú ibi tó mú mi dé.
0: Bẹ̀rẹ̀ sí ní fúrúgbìn olùrànlọ́wọ́. Bí mo ti ṣe sọ pé irúgbìn wà lára ń tó sọ àwọn àtọ́lọ́run pọ̀ lórí ètò yìí. Irúgbìn ni à ń papọ̀ tí a fi ń sanwó ètò yìí ní Life and Direct. Mo sọ pé ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ̀ ní ṣe Ọlọ́run tí kì í jẹ́ èèyàn gbé. Bàbá olùrànlọ́wọ́. Mo dún lórí Krista pata ilẹ̀ mìíràn ìyanrìn ni mo fi ẹ̀yìn tí àgbẹ̀lẹ̀ mú. Ọlọ́run yóò ran olùrànlọ́wọ́ kan fún ọ nínú oṣù yìí. Tí ó gbà ọ́ lọ́wọ́ gbèsè.

Bíbélì ní ọba kò sì lè sun Westerí orí kẹfà nìyẹn. Ó nínú òru náà. Oru kò sì wá sójú ọ̀bọ ní kán gbé ìwé ìrántí wá nítorí Mordecai. Àwọn olùrànlọ́wọ́ rẹ̀ ò ní rórun sùn. Ọlọ́run ọba ní ọ̀nà ọba Dádísù kò sì lè sùn ní òru náà. Àwọn mẹ́rin àwọn ẹgbẹ̀rún méjì ènìyàn etí ọlọ́run bẹ̀rẹ̀ sí ní rán ìrànlọ́wọ́ tó kọjá ọgbọ́n tiwọn sí nínú oṣù kẹsàn-án yìí.

0: tọrun aye re lọwọ tọrun ise re lọwọ
1: emi o le to fun lagbara mu wa iyan oko mi
2: elelele
0: o gbogbo te ti loyun ya ibere si ni robi awon kan loyun pe awon fe 100 phone
2: nipa ti
0: mo robi ninu osu robi yi o o da gbo awon eri fun isileko eri re white ladugba
3: daddy e ka ro sa e ku si oluwasa oluwasa gba totu oruko mi ni duro dola olubunmi emi na le ri o oluwa ti de mi na sile fun ere o daddy phone mi baje o de ti baje ti pe mo sha ma fi phone yen mo ma fi sapere gbagbo mo ma fi si waju radio fun iya lenu mi si olorun olorun ti yara phone mi fun mo ti reni to ra phone mi fun mi o awon de ti ba mi sanwo etan ohun na mo ni kin dupe kin fe mi mo re en o e se mo dupe o ipe yin pe mi na o eni fe mi omo emi aya emi ara yin eni fi sise ranse o arugbo wo ni lọlọrun ba wa se yin lagbara lọrun e ko wa je pepe fun wa o eni eleni o ni je se yin o e se sa o
0: ti agba ti dupe ohun kekeke bayi a o le mo pe ore ni ni phone eyan upgrade ni papa 100 phone lori awon iphone won yin eyan na ba gba mo ni yin eruko jesu awon olorunlowo to ku won ni rorun sun osu oluran won ni le osu kesan olori ogun kun osu kesan baba olorunlowo yo ran wa lowo lekan si o irugbin ran lowo lekan si anu lekan si to fa yin jade laarin ope
2: ro
0: pele nfata ni jesu agbara wa ami ani bi gbagbe ba ni je o o le ni jibe o ore ni
4: e ba mi se wa la je lo asus to kubo oluwo won segbe ara tutun ano lohun ni file ibuko lohun ni file e ni fomo sise rese ni fe mi arin sise rese gbugbara wole yo yori sire baba amerike mi na o ni pade ta wa ni osuko jaye emi ni mo mu fun wa boy lowo pe andre fun mo fe olohun e si kan mi o andre fun mi na si jade o ona anu ona jam lohun gba si andre to fun mi o iṣẹ́ ìrìnṣẹ́ yóò ní ti bàjẹ́ ọ àmọ́ àríyìn bá ọ àdírí láàrin sọnù ẹ̀ nínú ìbànújẹ́ lórí ọmọ lórí ẹbí ọ lórí ara lórí iṣẹ́ ìrìnṣẹ́ ìdímọ̀ ìbànújẹ́ ọ nípa jésù kristi olóhùn ìdílélógún nírọ̀rùn.
0: àmì mọ̀mí sulaimon sọ̀dífà kò sí kékeré oore bí àbá dúpẹ́ oore kékeré àlérí lágbà bí àbá ní 100 phone ẹ̀rọ náà upgrade nìyẹn nígbà tá a ṣe fàmìlóyàn gbogbo ohun tó dá dúró ni fàmìlóyàn bá kan lẹ́yìn orúkọ jésù ní fìgbà pé ìbànújẹ́ aláàtì ńláńlá kó máa wọnú fóònù yẹn ó bá yíyàn ìbẹ̀rẹ̀ oore ní orúkọ jésù ọlọ́run níṣẹ́ ló pe oore jésù olúwa àmì. ẹnìkan ṣe ẹ̀rí wa lélẹ̀ ẹ̀rí ni àìmọye àwọn tó fẹ́ wá sórí whatsapp mi tí wọ́n ọ̀rọ̀ náà débẹ̀ tó ń ká wọn lára àwọn náà bá dẹ̀ máa bá postu sọ̀rọ̀ lórí whatsapp báyìí o tàbí káwọn máa wò mí báyìí ẹ̀rí ni èmi ò mọ tí wọ́n náà lóyún ẹ̀ sínú ọlọ́run yóò fi àánú fọ jáde láàrin ọ̀pẹ̀rọ̀ ní òwúrọ̀ yìí kì í gbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ ní ṣe bẹ̀rẹ̀ sí ní fúrúgbìn bàbá olùrànlọ́wọ́ ẹran èmi náà lọ́wọ́ nínú oṣù yẹn ẹran aláàánú kan sí mi irúgbìn ni a fi ń rí mi gbọ́ májẹ̀mú sì ń tẹ̀lé stanbic ibtc bank 00 1764 5482 tàbí 8082 87 3678 opi alade olúgbòmí fọláṣadé
5: omi òdòdó kan dẹ̀lé padà dùn gẹ́gẹ́ bí
0: o ọ̀nà tí o máa ń fi àánú fa wá jáde láàrin ọ̀pẹ̀ èrò lórí ètò yìí bá ti ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe nínú tí a níta ń dá padà fún iṣẹ́ ìrànṣẹ́ yìí.

ẹfà kan yóò ran ayé rẹ lọ́wọ́ yóò ran iṣẹ́ rẹ lọ́wọ́ yóò ran ilé rẹ lọ́wọ́ atomi atororo ohun gbogbo tẹ́ ẹ fi ṣàpẹrẹ ìgbàgbọ́ ẹ̀jẹ̀ jésù yóò darapọ̀ mọ́ ìwà láyé ọlọ́run yóò bá rìn ìpín rẹ yóò yí padà ẹ jẹ́ ká lọ sí àwùjọ wa ìfẹ́ ni ọlọ́run ẹ sì ń fajà.

0: gbọ́ ẹ̀rí tí ó ṣílẹ̀kùn ẹ̀rí rẹ̀ white ṣé ọ̀dùgbà.
1: Ẹ̀lọ́ sà, Adé ẹ̀ka ọ̀rọ̀ sà, àkó ìsinmi o, ìsinmi aláyọ̀ láàmú ṣe o, ẹ̀ darúgbó wòlíì o, gbàrọ̀ ọlọ́run, ẹ̀ni di wòlíì àná o, ẹ̀ni fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ o, omi àdùnní ni o, dájì mo ní ẹ̀rí kan ni o. Èmi kan ṣẹlẹ̀ sí mi ní ìjárùn-ún, ó ti ṣẹlẹ̀ sí mi ní ìsìn bí oṣù mẹ́ta sẹ́yìn ni. Jẹ́ pé tí orí bá ń fọ́ mi báyìí nígbà tí ọpọlọ tá mi fẹ́ dàrú, tí ojú mi kọ́ máa da omi gbogbo kẹ́yẹ́ tó wá ṣẹlẹ̀ ní ìjárùn-ún, débi kí orí fífọ́ ìtílẹ̀ fi mọ́ nígbà tí ọ̀tá mi fẹ́ ya wèrè. Táàmù mi ti ń sunkún, mo wá sún àmọ́ mi sá lọ sí ọ̀dọ̀ bọ̀dá mi, àáfàá ni mo wá lọ sọ fún wọn, sáà ní kí n ká lọ ọ̀dọ̀ bọ̀dá yẹn, mo wá lọ bẹ̀ dàdí. Nígbà tí mo wá débẹ̀, bọ̀dá yẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi, kí n pp mi, mo ní ojoojúmọ́ ọjọ́ kẹta ọjọ́ kẹta, mò ń wò dádì pp yẹn ò yàtọ̀ bí kọ́ máa mú 200, kọ́ máa mú 210, kọ́ máa mú 17, débi pé dádì ogun ti sú mi ní rírà, kò sí yàtọ̀. So ẹni tí mo sá lọ bẹ̀rẹ̀ ní kí n náṣẹ lísì. Nígbà tí àwọn ọmọ mi sáàmù mi lọ sọ́dọ̀ bọ̀dá mi ni pé kí wọ́n méje mẹ́rin mi ó kù tán jọ bọ̀dá mi bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi. Bẹ́ẹ̀ nígbà pé wọn mọ̀ ju orúkọ Jésù lọ, Jésù Jésù Jésù náà ni pé mo ti sọ́ra mi di ìyá Jésù tá sọ̀rọ̀ sí mi. Wọ́n jẹ́ sá wọlé, wọ́n bá lọ mú ọṣẹ dúdú, wọ́n ní kí n lọ ra kẹ̀kẹ́, wọ́n sá fi dá ọmọ mi lọ, wọ́n ní kí n lọ fi wẹ̀ látòrí délẹ̀ ní bí mo ṣe wá délé báyìí, mo wá ní orúkọ Jésù. Tó bá ṣe pé lóòótọ́ Ọlọ́run àpọ̀sù bí mo ṣe ń pè ó tó ń dá mi lóhun tó tọ́, èmi wà ní fi kẹ̀kẹ́ wẹ̀ dádì, mo ṣe gbé kẹ̀kẹ́ jù sórí wọ́dúrópù ńlá tó ṣe tí ń fún mi. Mo wá mú kàlẹ́ńdà yìí, mo wá kojú sí pé Ọlọ́run àpọ̀sù, mo fẹ́ kó o ṣe ìwòsàn fún mi, èmi ò lóhun kankan o, torúkọ rẹ lo dádì. Nígbà tí ò pé ìṣẹ́jú márùn-ún bí mo ṣe sùnú, ojú mi tó ti kó sínú ilẹ̀ àbálójú kan yẹn, nígbà tí ń jí dádì bí ọpọlọ mi ṣe kínni orí yẹn ṣe lọ, mo wá mú àmì ìtì, mo wá dà sórí dádì dísìn ọṣẹ tí ń fún mi àti kẹ̀kẹ́ ó wà lórí wọ́dúrópù mi, mi ò lò ó. Torí náà mo fi wá ní kí n dúpẹ́, kí n fi ẹ̀mí ìmoore Ọlọ́run hàn, ìpè yín bó ṣe ń jẹ́ fún mi kò sí tí mo fi ìpè yín béèrè tí ò ṣe. Torí náà mo fi dúpẹ́ o dádì, ẹ darúgbó wòlíì o, ìpè yín ò ní dira dáradá o, ìpè yín ò sì ní dòkú lágbára Ọlọ́run, ẹ ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ o, ẹ sì ní fẹ́ mi yín ṣe ẹ ní fàyà ṣiṣẹ́.
0: Ìyá Àdùnní Àdé, gbogbo ògo jẹ́ tọ́lọ́run ẹ, àwọn òní bá Jésù mi pé ògo rẹ̀ agbára ju agbára lágbára Jésù, kò sí tí ò lè gbé mi àti ìgbàgbọ́ yín. Mo ti sọ ìtumọ̀ kàlẹ́ńdà fún yín, ibi mélòó ni mo fẹ́ dé, ẹ̀yin lè kọ́kọ́. Nígbà tí kò rẹ̀ bá pọ̀tà lágbàṣe òtó, kò sí tọ́lọ́run ò lè lò. Mo rẹ̀ ti sọ ìdí tá a fi ń lo òróró fún yín láti ba gbogbo àjàgà jẹ́. Mi ò kúkú ta òróró fún yín, mi sì pín òróró ọ̀fẹ́. Síbẹ̀síbẹ̀ ẹ lọ sí ilé ìwòsàn. Ogun tọ́lọ́run ṣe kò ní gbé rí mọ́, Jésù ti gbé mi, ẹ ò tún rí mọ́ láéláé. Torí pé ẹ̀sùn ẹ̀rí àmúyínláradá àti kọ̀ǹkà tọ́jẹ́ tẹ́lẹ̀ ẹgbàá lọ́jú dànù. Lórúkọ Jésù Kristi ti Násárẹ̀tì, orúkọ yìí tó fún wa, orúkọ tó ń gbé ogun mi ní ìṣẹ́gun nìyẹn. Ogun yẹn ò gbọ́dọ̀ gbé rí mọ́, mo bá yín yọ̀ o. Ẹni mo tán pè lẹ́fọ̀rí ìtulù, ẹ lọ rí àwọn dókítà kẹ wá tún wá fún mi ní ẹ̀rí lẹ́ẹ̀kan sí. Ogun yẹn ti ṣàṣẹ wọlé, àlàáfíà fún yín o.
2: Àwọn kan yẹ̀yẹ́ mi Jésù, wọ́n ní mi ò mọ̀ ju lé àdúrà lọ.
0: Ẹnìkan ní kí ló dé tí máa tọpẹ́ kan lọ rí àwọn elétò ìlera. Luke 17. Àwọn adẹ́tẹ̀ mẹ́wàá kan wo Jésù lókèrè. Ẹnìkan ní kí ló dé tán fi súnmọ́. Nínú òfin àwọn Júù, wọ́n bá fọwọ́ kan Jésù, Jésù náà lọ ṣe ìwẹ̀nù mọ́ láti jọ ni. Ìtumọ̀ ẹ̀nìyẹn, Jésù ní kí lọ rí àwọn àlùfáà wọn. Àwọn àlùfáà ló mọ̀ nípa ẹ̀tẹ̀. Ẹ̀mí náà ni ẹ lọ rí àwọn elétò ìlera. Ẹ bá wa padà wá ẹ wò nígbà tí wọ́n padà wá ní ìsàmú wọn lára dá, wọ́n sọ ẹ̀rí wọn. A rí pé nínú àwọn mẹ́wàá yẹn bí wọ́n ti ṣe ń lọ, Bíbélì sọ pé wọ́n di mímọ́. Ṣùgbọ́n ẹwọ ẹsẹ̀ 19 yẹn, ó ní ṣùgbọ́n ẹyọ kan tó padà wá, ó là mú lára dá. Ìtumọ̀ mú lára dá ni pé ogun yẹn ò tún gbérí mọ́. Màmá yìí ti sọ ẹ̀rí ní ìsìn, ogun yẹn ò lè gbérí mọ́. Bẹ́ẹ̀ àwọn mẹ́sàn-án tó kù tán wá yẹn, àpá ìtẹ́ wà láyé etí wọn. Wọ́n jẹ́ mímọ́ ni àwọn ilé ti dẹ́tẹ̀. Lẹ́yìn tí wọ́n padà wá láwọn ẹ̀rí tẹ̀ ń gbọ́ yìí, àmú yín láradá. Ìmúláradá sì ni ìmúláradá ń jẹ́. Àmú ẹ̀yìn náà láradá o. aye iku fun aye ogun egbo e se ti olododo fi njiya e je ka lo se awujo wa lekan iya kan re o o lo n sin olorun bo n se mo sin sibe aburu to ba omo ku toyun toyun o go bo ko bulupun osu o wa fi were pe olorun awon ke je idanwo igbagbo ni abi ti satani e se ti olododo fi njiya sibe sibe oluranwo kan fara farahun gbe yin ani mi o majo lowo kan bere sini kuru gbe oluran lowo kan o tun ke san ba ba oluran lowo olorun eni ti o ran mi lowo a le dashe ke ti ran si mi stambic ibtc bank

0: baba wa kan wa ti won ti je olugbe
1: lati oko bare tu atota
0: kola Olawuye your blessed memory
1: lati jaja omi ni
0: ra ti won ma nlo orin Michael Adeyi nigba aye won orin yen o ti fi gbogbo ara ye mi ngba yen
1: baba o da ko
0: àwọn abẹ̀rẹ̀ sí ní ṣe ìrírí ayé tí mo rí n tó ń ṣẹlẹ̀ nílé ayé yìí kódà ó ṣeéṣe ká dé ìlú abẹ́òkúta ọ̀rọ̀ olùṣọ́ tó pa ìyàwó rẹ̀ ẹnìkan ní ṣe bí olùṣọ́ ni aláti gba ìwó palẹ̀ o gbogbo àwọn tá a bá ṣe pé ajẹ́ ọmọ ọlọ́run tàbí ajẹ́ aṣáájú ẹ̀sìn àìní ìwó palẹ̀ náà ló jẹ́ kán máa ṣe kántankàntán kán máa jà fún ẹ̀sìn

0: so in a good way. Kalu fun yin ba ke ma gbe be.
1: Be emi atoko mi la jo gbe bi tele tele an si se bread ni. Ibi o ri ba tele boss gba toko mi ti kuku si nkan kan. O yo se manager mi si be.
0: Eh bo ta lo fun yin be ke ma gbe be ni mo so.
1: A gba be rent e nigba ta ye oko mi wa ta an si bread ni.
0: Won wa so mi npe ni o kan si ra bi.
1: O so fun mi pe yin ti ra bi.
0: Won so fun npe ni o kan si ra bi.
1: Won so fun mi pe yin ti ra bi. Eni to ra be ki se n ti mi o mo coronet lo ra.
0: Ta lo so fun kuro ni lo.
1: Won lo wa, won so fun mi pe lo.
0: O so fun pon lohun rabi so e no de agbebe re gba kun lo rabi lo to
1: emi gbati mi o ese mo agbebe
0: ah mo ba nse ore nle o fun mi to ba pin wari bayi pe lawon soja to ma no anybody in by
1: ke na mi te ba ti enemi o ti e pe mi se bi ma ra de pa de pa ma de ma lo ta ba lu mi o ko e won gbe mi lo kini kan won de pa mi o tan sibe na niyan
0: e o be yin ma e so e o be yin ba mi soro
1: e ma binu o
2: pa to sele o ti pe aba ti lo to
1: le mi ba ti e ku ma ti e ma lo wallahi o pe
3: ni suru ya ya bo ko se e ma ro toro mo yin to sese tala yin e ma ro pe bo da come down
0: o ke mo se sara
3: se se ko mo se se ku ni pelu yin e ma ni suru omo kekere to nse le ya se se ku ni pelu yin o ke si pelu yin
0: tani
2: ba se ma se
1: ko to ba se e je ke mi salaye fun to da jo nkan to se
2: mo ko bi bayi
1: e ni suru ya ya be ma ro nu lo si bibe yen ya mo nkan to sele ni pe bi bayi ni waju la o ti pe to ti wa bi already awa yi a ma gba bread lowo won ni koko won to ku bi bale
0: e ko won wa
1: o ma se bread bakery ni o n gbe be ni gba ti o n gbe be be ton se be oko won se bakery nbe a de ma gba bread lowo won be ti gba to ko de oko won sick gba to ko won sick o sha ko won sha won mo mo won okunrin iyen lo ba won kiri ewedu gba te mi wa de mo ni gbo pon na ti tabi bai bai o ke lo sele bai o lo se je pon ni gba pe awon wa bi bai pe àwọn ìgbà tọkọ wọn pè hàn lówó yẹn san mọ.
0: tó o ma ṣẹlẹ̀ mi ní fẹ́ kí a sọ lọ́fà ṣọ́ọ̀ mi yẹn so látìgbà yẹn sìn àwọn sì ń gbé báyìí báyìí à ń sáré.
1: ẹ̀ẹ́dẹ̀ tí kò ń ṣọdún kékeré tó ti wà ń bí o.
0: so now kí ni nǹkan tó fẹ́ kí mi ṣe ṣé ibi ìtaba ní sùúrù fún yín ṣe máa lè kú òun bẹ́ẹ̀ bí ìtaba ti kú ìtaba ní sùúrù fún yín lé ní even kẹ́lẹ́ mọ bí mo ṣe wà yìí I'm ready to support you pé kájọ kó ẹrù yín bọ́ta wọn kàn sẹsẹ gbé tẹsí make attempt láti kú so kàn wọn lè balẹ.
1: kọkọrọ wa sí lọwọ mi àfi tábà já kẹwà nǹkan já kẹjá kò sí wàhálà máa kó yòó
3: kẹrù díẹ náà ló
0: kọ ẹrù díẹ náà
1: kọ kí mo fẹ bínú
3: sí ẹrù díẹ náà ló kọ ju èmi kan sì ń bá wọn
1: sọ ẹrù díẹ náà ló kù mí
3: àwọn máa mi sẹlẹ
0: ní ṣé níbẹ̀ náà rẹ̀ ṣe ń sùn.
1: látìgbà tí mo tó màá mi ti ṣàìsí wọn àjẹ kí n sun bí ìbà torí wọn ti mọ ẹni tí
3: èmi kọ́ sì ń sọ
0: fún mi ẹ mọ ọkọ tó ṣe ẹni sùúrù mọmi ẹ má sọ ẹni sùúrù ẹni sùúrù ìsókè ẹ má bẹ̀rẹ̀ ẹjọ ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ mọmi ẹ má sọ̀rọ̀ ṣẹ́rí ẹwù bí ṣẹ́rí èmi tẹ́ ń wo
1: yìí
0: mọmi ẹ má sọ̀rọ̀
3: ó
1: ti tó yáyà bọ̀ ó ti tó àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe pé tàn sí pé gbogbo ẹni tó pọ̀ mọ àwọn kiní kan kìnìkan lẹ́yìn dé
3: ọlọ́run ilé ìkọjọ orí mi
1: ẹni sùúrù yáyà bọ̀ ẹni sùúrù
0: ohun
1: èmi tẹ̀sí jókòó pé tí pẹ̀tì mo fẹ́ lọ́sẹ̀ sọ pé èmi à ṣe ń sọ̀rọ̀ pé kìnìkan bá ní àkáàmù kúkú mo ní kẹkú kẹmú ní ọmọ ọkọ tọ́nà òun ṣe àpèjúwe èèyàn
0: wà ní ẹ̀yìn ẹgbọ́n nǹkan tó fẹ́ bá yín sọ mọ́mí ọlọ́run ní pa yín ọlọ́run ní pa yín ọlọ́run ní pa yín àwọn tó kù ọlọ́run àyẹ̀kẹ́ jèrè wọn lágbára ọlọ́run ọlọ́run ẹ jọ kí
3: ẹjọ ẹjọ
0: ẹjọ ṣe mọ tó ṣẹlẹ̀ ojú ní òyìnbó dáadáa ṣẹlẹ̀ mi tẹ́ ń wò yìí àwọn èèyàn mọ̀ nígbà tí wọ́n ń pè ní ọmọ ga entertainment ṣọ́rọ̀ mi so mo ti kọjá rí bíbá yìí lálẹ́ ẹjọ́ kan tí mo rí tí ó sì sí ọdún ìṣẹ̀lẹ̀ níbàyìí. ilé ti kọjú yìí wá
1: ìzókè
0: máa
3: ìzókè ẹjẹ́ kó sóòrò
0: ṣé mo ti kọjá rí bí lálẹ́ ọjọ́ kan ṣe ọ̀dà sàn nígbà tí mo tún wá tún padà wá pé àṣeyàn ló lè máa gbé bíbá
1: ìṣẹ́. mi ni mo ń gbé bẹ́ẹ̀ mi ni mo ń gbé bẹ́ẹ̀ ọmọ tó ń láàánú mi tó ń fún mi lówó oúnjẹ òun náà lọ tó pamọ́ mi lọ́wọ́ yìí kí wá ní ìdúró mi kí ni ìgbésí ayé mi kí ni mo ń dúró sí ilé ayé.
3: ẹwọ ẹjọ tó yan nítorí ẹ ní kíní ẹ ní ìdúró wọn bá.
0: ṣé rí bàbá mi kọ́ ló ní ilé bàbá mi kọ́ ló ní ilé.
4: kò já mi tọ́pẹ́ síbẹ̀ a wò ní nígbà ní ọlọ́run ṣe rán láàánú kọ sí ìyá ìyàbọ̀ bímọ mẹ́rin. ya ya bo si nsin olorun e gbo nbe won lo sosi si ben to ba ni lokan je ngba tomo ya ya bo fe bi mo o ku toyun toyun akobi awon meta ti won tun je omo to lo gbogbo graduate ni won o ko se eto ni se lowo nu won okan mi re gberegbe kakiri ibadan ni oko si ti ku bo olorun ran na nu kan si ya ya bo wo tun ipin won awon ni omoga enterprises gbogbo aye ijo olorun ai mo yo po to wa ninu church yin ninu jomo yin ma ba awon agunto mi ni jesu wi awon pa agunto je ni o mo so pe awon ton ti cheta awon ijo o le se awon ton ti cheta ti joba o le se o mi ni alanu kan mama obi sesan o mi ni ajodun ya irapade mi

0: olùrànlọ́wọ́ fún mi mọ́ èmi náà wọ má jẹ̀ mú ìrọ̀rùn lórí ètò yìí ẹgbẹ́ ẹni tó ń sin ọlọ́run ọmọ kú toyún toyún ọmọ mẹ́ta tán gírádìtì ọ̀hún ríṣẹ́ kí wàá ní lájọ rí ọlọ́run táwọn ń sìn ìdánwò ìgbàgbọ́ ni òde kú sójú ogun ọlọ́run má jẹ̀ ń kú sójú ogun náà olùgbàlà kan sí mi Stanbic IBTC Bank
1: 0070 64 54 82 o dupe pe lati gba ti mo lati compulsory pe yin le sa ma gbo program yi e ma gbo program yi e ma fo mi sapere igbagbo yin won ba te ba de ne bi ma se fata si alenu mi ni ana lara won aburo won ma se message won ni ye pe egbe ku jo meta kankan o sa fun won ni pe e ba mi fa won mo yin ni we kan fi se weekend o kan ma binu si mi kan ma manager o je 50,000 naira daddy ti oko mi ti riro owo ba yen seyin to ti ri 50,000 naira cash kon soro odun mewa sisin to na se message mi na pa bye bye mi no ya e ti lo se fata yin be e lo fun mi nbe kile ara yen to to su elomi to se 10,000 naira sin won in fact inu mi dun gidigidi mo dupe lowo olorun oba o ah in fact pe yi pe mi o o pe mi o o pe mi gidigidi alhamdulillah rabbil alamin ile opa mi ni yi o
0: sister mo mi ko se ran be o
2: bàtà wà ládé apostle kúbọ̀ ẹ lójú òní tí mi ẹ lọ́nà mi ọmọ àlà ojú òde tí mi ọ̀nà dẹ̀ ńlá fún mi bí mo ṣe ń pè yín tí mo fi mú kan pè yín tẹ̀ ń kó mi jẹ̀ tẹ̀ ń sàdúrà fún mi èmi lọ́lọ́pẹ́ èmi mà lọ́lọ́pẹ́ o ẹ wá wọlé bàbá láyé mi ẹ wá wọlé bàbá láyé mi ẹ wà ládé ẹni mà lọ́lọ́pẹ́ omi ìtòyín pẹ̀lú pẹ́ o inú mi ló dùn ẹṣẹ o èmi lóye bí mo ṣe ń yin bàbá èmi nìkan lóye bí mo ṣe ń yin bàbá o hallelujah èmi lóye o èmi lọ́mọ bí mo ṣe ń yin ọ tí mò ń ké pé ọ bàtà ń wà ládé àfẹsẹ̀gbẹ́ ẹṣẹ o àti sẹ́ǹdì 250,000 sí mi lálẹ́ yìí owó ilé mi inú mi sàn dùn ni kí a ti ka àná ló sì pè mí oníkóníṣòro di next week tuesday àṣẹrọ ni àṣẹ ní tẹ àṣẹ ní sẹs ẹtí láàánú tẹ àní sẹs àṣírí wọọmọ ọbùnrin níbi tá àṣẹṣe ẹ láàjẹ ńbẹ níbi tá àgbèsè ẹ ní káwùkù lọ ká ńbẹ bàbá táwọn alàjẹ àtọsí púpọ ẹṣẹ o ẹṣẹ inú ayé mi gbogbo nǹkan yín ọmọ dáa ni.
3: Ìwọ la pọnmọ pọnmọ.
0: Andari ogun pada sodo olorun igbagbo igboran igbese re ni se ofin isedani iwo na yo fi sile ko to le ri gba ni ofin jesu ni e ti fun ni a o si fi fun yin osuwon dara dara akimole bo ba se to ati akimole ati amepo a fi won kun aya yin orunbe akoko re ko ti osu robi mo pe ni baba oluranlowo oluranlowo oluranlowo kan si o inu to ni iwo na bere si ni da pada fun ise iranse yi o la fi san we toto ni o owo eto ti lo soke die si o gbogbo wa emi na se temi na ni kete tin ba ti dide baba fi arobi nla kan si ko si osu ti ko ti bi kin ba rin ara ibi to ba osu to koja rin ni ti oluso ti mo salaye oluso abidemi odukoya ati aya re nike odukoya o mi gbogbo nigeria titi oluso ijo eya se bi oluso ni eniyan lo

0: àpẹ ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀kẹ̀ ó pọ̀
1: kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Wọ́sùwọ́sùwọ́bì kíni mò ń gbọ́ létí mò ń ṣẹ́ṣẹ́ wọ láyé ń gbọ́ gbúrú ayé ló vibrate yẹn frequency yẹn is 94.9 32 FM ayé rẹ́rìn ó yá máa rìn ẹ̀rín ògo nìyẹn àṣírí ló ní kọ́ máa rẹ́rìn ó yá rẹ́rìn laugh gbúrú ogo.
3: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32 FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32 FM 94.9 Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

0: wo ara tan dupe le lori ni e nbo ba le deji to ji pelu idanidebi lokan wa so pe ah olorun bo dupe emi ni ododo olorun ninu kristi olorun bo dupe o emi ni ododo olorun ninu kristi ki lo nse yen o fi ese re mule pelu idupe ene kaka de de okan de wo so so pe iwo na o si pere kristeni ẹni akadede sọrọ burúkú sí ọpẹ ìwọlé ẹ èsù náà lọ sọọsì lẹni wọn wàá sọ fún pé èmi dúpẹ lọlọrun pé èmi ní òdodo ọlọrun nípasẹ kristi jésù ó ní ẹ sọ fún olódodo pé yóò ṣe kí ni o yóò dára fún yóò jẹ iṣẹ ọwọ rẹ ìyẹn ni pé kò ní ṣiṣẹ fẹ lòmíì jẹ kì í ṣe pé kò ṣiṣẹ tán táìmù tó bá yọ ọmọ kéré kankan ti sẹgbẹ kan rárá. Hallelujah. Hallelujah. Only come a dupe, Baba Tindupe, Lama Dru, Lama Posi, you know, Christy. A part of program, Dunipe, Morayo, Mobolayo. Mojilayo, Mosolayo, Mofi, Fodua. I read this book is a major. His own candy can you? Major. Major, you pay. And a Christy one know me, ni know me, ni Malewa. Ni inu mi ni iye wa iye na si ni imale araye ewu ese to so pe gbo ogban isura ogban ati oye keri kan mo dupe pe olorun mo dupe o isura ogban ati oye olorun o nbe ninu mi olorun mo dupe o isura ogban ati oye olorun nbe ninu mi ogban ati isura yi na si ni kristi jesu haleluya o ese to tele e ma kesa kenikeni ma fi ma se fi mo fe ka fi suru kai bi o e ma kesa kenikeni ko ma se kini ati e tan kilo pe di yin ni e jo ta lo mo tan pe ni igbekun yoru be nko inira isoro o ga ti o daru thank you only ka ma je kenikeni fi e ta san diwa ni kini e musuro ani enikan ko gbadura dada nitori ogun alantakun cobweb to ba ti wa nlo ntiti se mo ti sasi no gbekun to de o de gbe de kele bi pe o nsa loju titi láì mọ̀ pọ̀ tí wà lójú títì ọyá fọgbà mọ́jọ lọ́dẹ hallelujah ẹjá padà sórí ẹsẹ bó náà ṣe mú débẹ̀ ẹjá ká padà síbẹ̀ ẹjá ká padà sí orí ẹsẹ táyé má ṣe fi ìmọ̀ àti kíni ẹ̀ta asán nìyí ní kíni kíni tí jésù tí paul fi sọ yẹn ìyẹn ni pé a ò sí inú ògbèkùn tẹ́lẹ̀ ẹnba ti wà nù kristi ò sínú gbèkó ṣùgbọ́n nípa ìmọ̀ àti ẹ̀ta asán a lè dá padà sínú ìgbèkùn àwọn táwọn ọmọkùnrin abọ́ àwọn adìrin fra ministry kò sí táwọn èrí ibi dẹ ni bábá rí ẹ tó lo pàfúmọ́ lè pa ẹ̀mí òkun náà ṣe wọ́n lè pa ẹ̀mí òkun náà ṣe tabari ọbọ ya kọ aṣọ tó wọ bọyá ọbọ jẹ rẹdì wọn lè pe torí rẹdì tó wọ ní ọjọ ránú gbà wọn ní kọlọ kan patikulale ní kíni wọn ní danger lọ wọ kiri mo ti rántí skul kan tí mo rò wọn bẹ ṣe town sports wọn bá create house ẹni ẹsẹ lè bọmọ sí red house kò sáàyè o. ẹlòmíì ìmúta fi sọ ohun sínú òde kò sínú òde tẹ́lẹ̀ o ọjọ́ náà fi sọ ẹlòmíì sínú òde thank you ọjọ́ àánú ọjọ́ olúwa wọn ò ní tí wọ́n bá ipa tó ṣe kẹjọ tó gba àwẹ̀ ó lé ní ìṣẹ́gun torí pé a ò sínú ìgbèkùn ni paul fi ń kọ lẹ́tà sí wa pé ká má ju ohun dá wa padà sínú ìgbèkùn ẹ má ju ohun dá yín padà sínú ìgbèkùn Hallelujah. Gẹgẹ bi kilo pe o itan eniyan gẹgẹ bi ipilese eko aye eko kilo pe take his second o bi ti Kristi e pe mo so le kan mo ni mi ta ku asa ṣugbọn nkan to ba le mu yan ku onu Kristi n gbo ti gba Kristi o le ji asa emi ta ku. Hallelujah. Any come out one is a bye to work better to work and to work and be to feel a lay in your moon. You could know Christy. Hallelujah. So, what was I put to repay a moti jank a bye? Me so bad. It pay an ear. Wait till you go. O church is off one. Only because it's all on that is a money cafe. Do at your lawyer, Simima. Hallelujah. Ebani kaise total ebani give us the next pass nitori pe ninu re ni iwa olorun gbe di ara iyara that is in the body inu Christ ni gbogbo nti an pe ni olorun wa iwa ti wa ni Christ inu e ma je ni kankan o fi etan talo gbo message wa ni ede oyibo nibi ta si salaye laarin imale ara ati imale temi ta do ranti won ba ni pe dena gbo ba to tan kan dura dura re o gba imale ara niyan ko ni kan se pelu emi e emi o pro mara house gbe tin ta kan du o se ta bo lo o se ta after o temi na ba san temi na o ta ta fun o. Hallelujah. Ne tori pe ninu Christi ese to tele my dear sister oya as it is e je ki gbogbo aka be yen ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara ti a ni ori fun gbogbo ijoba there's of mo e ki o le ri se tori pe ijoba kan da ṣùgbọ́n ó rí ṣe torí pé Kristi ti ń gbénú ẹ òun lórí gbogbo ìjọba ṣé ọ̀rọ̀ mi ti yẹ ó rí tí ẹ ṣe nítorí pé Kristi ló lórí gbogbo ìjọba pátá. Ẹnìkan níbo ni ní ìwé Isaiah mo rò pé 41 Ọlọ́run sọ ó ní Cyrus o mọ̀ mí o yìí sọ bá ti imale despite pe oba ti aye ni e sugbe mi o lu o fun awon omo Israeli ijoba to wicked olorun le o le lo fun e fun ire ti e tori pe Christ lo lori gbogbo ijoba pata gbogbo ta npe ni ijoba Christ ni ori won o wa gbe ninu won Christ to wa jo lori yen a wa se iwo ni kikun se mo tun ta ba pe nkan kun sheri de ba lo wo fullness ni yan pe abi complete ni mo pe ni English te ba lo wo won wa saraye kikun yen ni wi pe ta ba pe nkan kun gbogbo nto ye ko wa nbe lo wa nbe ikan ti pon dede di eru egbalaye o a le di bag fun kun fun yan ki nkan ti o wuro pon be ege si ti mo so kikun na da pe ṣùgbọ́n kíkó tí wọ́n lò bí nígbà tá a lọ wò ní èdè greek ó ṣàlàyé pé kíní yẹn kún débi pé gbogbo pátá tó yẹ kó wà ń bẹ̀ láì dá ìkan sí ló wà ń bẹ̀ ìyẹn ni pé ní inú rẹ nínú kristi ìwọ kún débi pé kò sí àléébù kan kò sí tó yẹ kó ní nípasẹ̀ kristi tó ti ní a ti ṣèyìn ní kíkún nínú rẹ ẹni tí se orí fún gbogbo ìjọba àti agbára kí ló jó rí bẹ́ẹ̀ torí pé wà ní Kristi torí pé ó ṣe kí ni o àwọn tó máa ń fi ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀tàn àwọn ọ̀rọ̀ tí a fi ṣúgà yìí lára tí ó dùn lẹ́nu èèyàn tí ó tún dùn létí ẹ máa fi ẹni ẹ má jùn ó tàn wá jẹ mo ń gba ọlọ́run gbọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ series kan lórí ìgbàlà torí pé mo rí pé elomi ni igbada sugbon won ti fi elomi won fasagba elomi awon practice ti oni ti gbagbada lowo elomi lati fi denomination gba igbada lowo elomi ene ka ma je kan tan wa je elo si 11 ikokala ninu eni ti a ti fi ikola ti a ko fi owo ko ta lo mo oyibo ikola yen thank you ti a ko fowo ko ko yin ni ila ta ko awon wo ni circumcise so mo ko le nawo awon wo le ni ikola ale mo ko eni la nipa ti ara boya tori ipo odobirin tabi tori ipo iseju sugbon ninu christi eni ikola ni e you are circumcised kini koko oro ti david koko so si goyalat eyin oluka bibeli onita ni alai kola yi to ngan awon omo ogun oluwa who is this uncircumcised philistine that is defiling the armies of god about the circumstances that about the quenila o ti ni eto si gbogbo eto tin be ninu christi awon kini e ki se tori po ngbadua tori po o mo ni oye to daju tori po o mo ni hallelujah o tori po se kini o tori po o mo ni oya ese to tele oni gbogbo e ja pa si bi ti oni ikola which is lemon 11 e pada si 11 ye thank you ninu eni ti a ti fi ikola ti a ko fi owo ko ko yin ni ila ni bibo ara ese sile ninu kini o ikola christi so fenikan pe mi ti bo ara ese sile so fenikan pe mo bo ara ese sile so fenikan pe mo bo ara ese sile so fa lori pe mo bo ara ese sile ninu christi lati bo ole is not in our personal efforts inu christi ninu christi jesu lati bo ara yen sile elomi sin o si wa ninu christi o n gbianju ati bo ole bayi o si di wa ninu christi o si n fa adu ara oluwa gba so ese lorun mi gba se iwo gba nti bibeli wi bíbélì nípo o ti bọ sílẹ̀ alleluia o tá a bá wà nù kristi ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ó àǹfààní yà sí láti mọ̀ bá a bá wà rẹni kọ́ wa a lè mọ̀ mọ̀ ìdí tí a fi ń kọ́ wa nìyẹn ń la fi ń là wá ní òye rẹ̀ ó ní a má jẹ́ kẹ́nikẹ́ni ó fi ọ̀rọ̀ ẹ̀ tàn kó má fi tàn wá jẹ amajekeni oro to dun oro ti won o so ti o dabi o to ki soro nikan alami eyan ma ladami ti o dabi o to iwo pada sinu christi ma je kala fun oni igbekun hallelujah o elomi nbe tori pe ko tete ri ololufe won ti fi oro etan ati fi gbe sinu igbekun mo so fun won ni pe oba ti roko ngbati ariran tolorun si oju wa ari pe won ti ge ori epo na wa fi tarugbo si eni lati lori oke meje e ma gbadua pe gbogbo awon ori olori si nbe lori mi oluwa ba ngbe sokale eni yo ti nugbekun o sugbon pelu oro etan won da pada sinu igbekun ìdí tí mo mọ̀ pé kò sínú ìgbèkùn ni pé bí ẹnikẹ́ni bá wà nínú kristi ohun tàjọ ṣe kí ni o ti kọjá lọ ṣùgbọ́n torí pé kò tètè rí bó ṣe ń fẹ́ ó jẹ́ kó náà súnmọ́ ẹ̀tàn kíákíá wọ́n ti fi ọ̀rọ̀ ẹ̀tàn ṣe kí ni ẹlòmíín náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípasẹ̀ pé ó mọ tí ò tí jẹ́ kó ríṣẹ́ àwọn tó ń bá gbé yẹn mọ ní agbára púpọ̀ ọ̀tá ń dán pè ní ọ̀tá tàbí full force won yi geographical location inu emi na ti operate te ba wa fe mo pe ko si irin ajo ninu emi eyin ewo internet egbon ti mo so yen o se mo pe ninu emi ko si irin ajo ko si bi o jina se internet o ti proof e fun wa it was a video call o le pe ara e to wa nlo mo pe akire nje e je ro nje yin o si ri eyin omo se wa pa o ye juwo si mi o si juwo si hallelujah so eni kan pe eyin to n ba ti ko bi bayi ah je o ni ri mo awe etan ni o tori awon olojo graphic location inu emi na ti operate so ki tori po wa o le relocate ki mindset e ma change yo da be wa Nigeria na ni o to ma lala roko yin loye re oh ma lala roko yin da mo kegun that's tori pe o travel ni mind e o mind e o change bi be ri wa ri pe edit to ni pa ero inu yin original di difference ni yen o di ti to ni pe ero inu e nisin ti mo ti wa ninu Christi gbogbo ti mo ro tele yen ogo ni foruko Oluwa mo ti mo ko ti ni eri ni oruko ti Jesu o ti didi kun ninu Christi mo lo di ki kun ninu Christi o si ni oye to daju a ko ni fi o sinu igbekun mo Jesu Christi Oluwa wa
1: Ìgbàgbọ́ wa ni wípé ọ̀rọ̀ Ọlọ́run ti ẹ tẹ́tí sí lónìí ti sọ yín dalábùkún fún ẹ darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ níbi Ọlọ́run yóò tún ti pèsè ìránṣẹ́ rẹ̀ sílẹ̀ Pastor Báyọ̀ Olúwayẹmí fi ìjọ Wonders Chapel láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa lásìkò kan náà lórí ìkànnì yìí.

0: bí oòrùn ti yọ láti ìlàrè. Máa gbọ́ kíkí ẹyẹ tara àwọn yá gágá. Sì kíyèsí òkè réré nì. Níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lòba tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́. Bí kò ṣe ìkànnì ìfẹ̀yìn ẹ̀. 32 FM 94.9. Èmi ìrìkí oníbùdó ló sọ bẹ́ẹ̀.
1: Playing all the music you love.

0: ohun rere tí gbogbo wa lóyún ó yá ẹ máa rọbí lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo aláboyún kó rọbí ayọ̀ gbogbo àwọn tó ń gbojú ọlọ́run kí tí wọ́n dé gbogbo ẹ̀yìn jẹ́ ti bí kò ní dókò pápá olùrànlọ́wọ́ kó ran ayé wa lọ́wọ́ pẹ̀lú ẹ̀ńpátá wa àti ohun gbogbo tá a fi ṣàpẹẹrẹ gbàgbọ́ gbogbo ògo àti ọlá kó padà sọ́dọ̀ lọ àṣẹ mu bẹ́ẹ̀ ọlọ́run kó wọ́n pọ̀ jésù agbára wa àmí.
1: Ẹ káàárọ̀, orúkọ mi Abidemi, mo kí ènìyàn ní kí n jẹ́rìí sàgbàrọ̀ ọlọ́run ni o. Kémi yóò fi ẹ̀mí ìmoore mi kí n fi hàn. Ó ṣẹlẹ̀ pé nǹkan àlejò mi, mo ti rí sí ọjọ́ ti pẹ́, oṣù ti pẹ́, kódà mo ti lọ sí hospital tó ní orúkọ. Mo ti jà sí jẹ̀mí, mo ti lo nǹkan oríṣiríṣi. Níbi tí mo tún lo nǹkan dédé ń tọ̀, Ọlọ́run ni kò hàn mí léèmọ̀ pé kó ṣàfihàn wá, kò fi lè wá. Dádì, wọ́n ṣe prayer fún mi, wọ́n fún mi nítọ́ni pẹ̀lú agbára Ọlọ́run àlàyé. Mo ṣáà ti rí, mo ti rí lèmíràn fi ní kí n fi ẹ̀mí ìmoore kí n fi hàn. Dádì ẹ ti ń tàn, ẹni tán o láṣẹ Ọlọ́run, ẹni fiṣẹ́ ránṣẹ́ yìí, ẹni fi pìtàn aburú o. Ogun èèyàn, èèyàn bí èṣù, èṣù bí èèyàn kò ní borí yín o, kò ní borí ọmọ, kò ní borí aya o, kò ní borí alájọṣiṣẹ́pọ̀ yín o. Agbára Ọlọ́run ò ní fi yín sílẹ̀ láṣẹ Ọlọ́run o. Ẹ ṣe gbọ̀nsà náà ni kí n mẹ́rin mi wà ní o.
0: Àmì àmì lórúkọ Jésù. Gbogbo ògo jẹ́ tọ́lọ́run. Bí èèyàn bá tí ó tì tó wọ menopause tí nǹkan àlejò sí wá, tó lọ gbá, tó làwo, tó náwó, tó nọ́ra, tí Ọlọ́run wá padà wá ṣe nípa irúgbìn àpadà títọ́ni ẹ̀mí mímọ́. Oyún ló kù yẹn, kẹ lọ mú ẹ̀rí wá. Lórúkọ Jésù, ẹ̀rín yóò la gbogbo àgbáyé já. Ẹ ò ní yàgàn, ẹ ó ra ànúgbàdélẹ̀ o. Jésù Olúwa wa.

0: ẹ káàbọ̀ padà. Aago mẹ́wàá lù gẹ́gẹ́ nílé iṣẹ́ tiwa. 32FM94.9 lẹ ti ń gbọ́ mi o. Dókítà Aposutu Komoredi Abasado Taiwa Lade Loko. Lọ́kì ẹnìkan tó ní fi ṣífù sí. Ọmọ pé nígbà tá a ṣe ọdún àmàlà tá a ṣe kọjá yìí. Mo kó iyùn gold àti diamond sọ́run. Mo kó iyùn gold sọ́wọ́ gẹ́gẹ́ bí àṣà. Àwọn pánsà yẹn ní ibẹ̀ náà nìyàwó mi náà rú dẹ́dẹ́. Wọ́n ní chief welcome olórí. Ṣé mo ṣe sọ pé ṣé ká fi chief supposed to?
1: Adúpẹ́ lọ́wọ́ náà.
0: Tó o bá ronú jinlẹ̀ wá ronú púpọ̀ tọ́ka sí lórí ètò yìí. Àwọn oṣù kọ̀ọ̀kan máa ń ní olórí ogun fún oṣù kọ̀ọ̀kan. Àṣírí ni. Ó dẹ̀ jẹ́ ìjìnlẹ̀. Dávidì máa ń mú àwọn ẹ̀yà kọ̀ọ̀kan ó fi ń ṣàpẹrẹ. Torí ohun ti ẹ̀mí ni ó gbé ti ìta jáde. A wá máa fi àwọn akọgun kọ̀ọ̀kan nídìílé kọ̀ọ̀kan. A ní ti oṣù àkọ́kọ́ pẹ̀lú ọmọ ogun tá a kó tì í. First Chronicle 27. Ẹbá mi wo 10 yẹn náà káwọ olóró ogun fún oṣù kẹwàá. Àbí oṣù kẹjọ. Àbí oṣù kínní. Ó yẹ kàwé. Ẹ kàwé. First Chronicle 27.
2: Olórí.
0: Ẹ kàwé.
2: Àti nínú àwọn ọmọ Pérésì. Ó ní olórí fún gbogbo àwọn olórí ogun ti oṣù ìkíní.
0: Oṣù ìkíní nìyẹn. A ní ti oṣù kejì. A ní oṣù kẹta. A ní oṣù kẹrin. Ìkarùn-ún, ìkẹfà, ìkeje, ìkẹjọ. Yẹrí olórí ogun oṣù kẹsàn-án. Àṣírí ni. Wọ́n láti ẹ̀yà ìdílé Benjamin. Akíkọgún sàpè ní Abéṣeri. Ara Anonoti. Ẹ̀yà Benjamin. Ó yẹ bá mi ka verse 12. Ẹ kàwé.
2: Olórí ogun kẹsàn fún oṣù kẹsàn.
0: Olórí ogun kẹsàn fún oṣù kẹsàn.
2: Ni Abéṣeri ara Anatoti.
0: Hallelujah.
2: Ti àwọn ara Benjamin.
0: Hallelujah. Ní èdè Eberu, ẹ̀yin tẹ̀ wà ní Google, ẹ sàchẹ̀. Pé the captain for the month of September. A gbé wá fún yín pé father of help. Túmọ̀ sí bàbá olùrànlọ́wọ́. Bàbá olùrànlọ́wọ́. A nílò olùrànlọ́wọ́ kan nínú oṣù tá a wà yìí o. Ọlọ́run ni bàbá olùrànlọ́wọ́ o. Mo dúró lórí Krista pata ilẹ̀ mìíràn ìyanrìn ni. Mo fi ẹ̀yìn tí a gbélébù. A ò lè dá a ṣe o. Bí ọ̀dọ́mọdé Pẹ́là ṣe sọ pé olówó tó. Ọ̀dọ́mọdé olówó ni Pẹ́là o. Kan tó ti ẹ̀sọ pé Nàmí dùn jújú fọ̀ràn. Ó ti lẹ́yìn tó bá rí bàbá yìí mú. Wáyì ti ṣẹ́ dé ọmọ aláṣẹ jẹun. 5 mila. Ó fẹ́ gbà kòròdú lọ. Wọ́n ní bàbá ti já pa. Pẹ́lẹ̀ wà ní UK. Pẹ̀lú ọmọ bàbá olówó kan tí wọ́n jọ ń lò gbà. Bàbá olóyìn bá tún tẹ $25 kọ́ ni $1,000 kọ́ ni. Ló tún tẹ̀ sí Pẹ́là. Bí kọ̀ọ̀kan fi ra ìpápánu jẹ. Pẹ́là ní ayé mi my life. Bí ọ̀rọ̀ àrẹ̀mú. Àrẹ̀mú ní ayé mi my life. Síbẹ̀ olùrànlọ́wọ́. Olówó tún nílò olùrànlọ́wọ́. Àwọn náà nílò olùrànlọ́wọ́. Orúkún yìí bá bọ́ olùrànlọ́wọ́ la ṣe látàárọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ti wọlé o. Kí n má ti ìtàn WhatsApp mi ni. Ẹ̀rí ni. Bàbá olùrànlọ́wọ́ yẹn ti farahàn o. Mo dúró lórí Krista pata ilẹ̀ mìíràn ìyanrìn. Jẹ́rí irúgbìn tá ń gbà yẹn. Ètò tá a gbọ́ láago 6-7. À ń sanwó ètò yẹn ni o. Wọ́n elé ní orí ọ̀fẹ́ láti fi àkáǹtì sílẹ̀ níbí. Torí pé ó jẹ́ ètò ti iléeṣẹ́. Síbẹ̀ bí Ọlọ́run ṣe ń bá wa fi dá májẹ̀mú àwọn tó ń dá sí Ọlọ́run gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. olunrawo won farahan o mo gbadura pe olunrawo re oni rorun sun ninu osu yi oba ko si nile sun nitori ti e e ba mi wo iwe esteri ori kefa ise kini oba ko si le sun nitori modekai o ka we
2: ni oru na
0: ni oru na
2: oba ko le sun
0: ah olunrawo re ko ni rorun sun be ni oba darisu ori orun sun nitori danieli we danel ori kefa niyan e ba go ese 19 we danel ori kefa ese 18b e kawe oni orun ko si wa su oju oba o ti ka jade bi o ni orun ko si wa ni oju oba ni orun na orun ko si wa so oju oba
2: o ti ya o
0: olorowo re oni orun sun mo ke ni ohun rara pe en fa

0: dédé àkókò yìí, ẹ jẹ́ ká lọ sí àwùjọ wa. Kí ni Bíbélì wí, kí ló ń ṣẹlẹ̀, gbọ́ ése tí àwọn olódodo fi ń jìyà? Nínú gbogbo ìdánwò tí ó wà láyé, ìdánwò gbàgbọ́ ló le jo irú èyí tí Jọ́bù rí, ése tí olódodo fi ń jìyà. Rọ́jú o, rọ́jú, má ṣe kú. Ìdánwò ìgbàgbọ́ a máa mú èso tó dára jáde, nígbà tí a bá dúró ése tí olódodo fi ń jìyà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí Ọlọ́run rán sí wa ní ìlú tí a wà yìí, pàápàá nírú àkókò yìí tí wọ́n ṣe tí ìjọba kò lè ṣe, tí wọ́n ṣe tí ọ̀pọ̀ lè jọsìn kò lè ṣe gan, tó ń ṣe tí ọ̀pọ̀ tí Ọlọ́run kẹ́ tí wọ́n lè ṣe nínú àní wọn tí wọ́n fi ń fa àwọn èèyàn jáde kúrò nínú ọ̀gbun ayé. Mo gbàdúrà fún yín pé ẹ máa da ìgbéga sínú ìgbéga tí àwọn tí Ọlọ́run ń lò, tí wọ́n ti ṣe tí ìjọba àti àwọn ìjọ wọn yóò lè ṣe. Ẹ ò ní wálẹ̀ o. Ọmọga Entertainment, kudos and credit to your job. Tó bá ní ti ẹ̀dá, tó bá torí tẹlómi, wàá fògo fọlọ́run tó gbàgbọ́. Ẹ gbọ́, èṣe tí olódodo fi ń jìyà. Àwọn kan ní ọ̀rọ̀ nínú ayé wọn ò sí Ọlọ́run. Àwọn kan dẹ̀ takú ti Ọlọ́run tí wọ́n gbàgbọ́ ní tòótọ́. Kìkìdá òṣì àti ìṣẹ́ ni fún wọn. Ẹ gbọ́, èṣe tí olódodo fi ń jìyà. Nínú ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ pẹ̀lú ọmọga Entertainment yìí, mo fẹ́ kí o farabalẹ̀ gbọ́ bí ọ̀rọ̀ yìí ti ṣe ṣẹlẹ̀, ohun tó ṣẹlẹ̀ sí ìyá Ìyábọ̀. Ó kúkú tọ̀ mọ́ síbẹ̀ ẹ má gbọ́ látẹnu ẹ, kò ká kò lani síbẹ̀ ó lọ́kọ ọkọ kú lójijì. Ẹ gbọ́ ìtàn ìyá Ìyábọ̀, tó bá rí tẹlòmíì wàá gbà yìí pé Ọlọ́run mo dúpẹ́ tèmi ni. Ẹ gbọ́, èṣe tí olódodo fi ń jìyà. Àwọn kan ṣe wedding, wọ́n fún wọn ní òbítíbitì owó, òbítíbitì mọ́tò, àwọn kan ti ẹ̀rọ owó láti ṣe wedding tiwọn. Ṣé Ọlọ́run ṣe ojúṣe àjú ni? Àwọn kan ń jẹun, àwọn kan ò rí jẹ, àwọn kan tó lé jọ bí iṣu. Síbẹ̀síbẹ̀ kí ló dé tí àwọn tó tún náà sin Ọlọ́run lọ tún wá jìyà jù? Èṣe tí olódodo fi ń jìyà. Gbọ́ ọ̀rọ̀ yìí farabalẹ̀ o, wo sinimá yìí, kò fògo fọlọ́run tiẹ̀. Mo gbàdúrà pé gbogbo ẹ̀yin tí ẹ rí sinimá yìí wo, pàápàá ẹ̀yin tí ẹ fọkàn bá lọ àti ìwọ tó lè rí àmì ṣe, Ọlọ́run yóò mọ wọn má jẹ̀mú ìrọ̀rùn o. Ẹni bá ti wọn má jẹ̀mú ìrọ̀rùn pẹ̀lú Ọlọ́run, ohun gbogbo yóò máa ṣe déédé fóun àti ìrandíran rẹ̀. Mo gbàdúrà pé Ọlọ́run yóò mú èmi, ìwọ, ìdílé rẹ̀ wọn má jẹ̀mú ìrọ̀rùn. A ò ní sí àsìnà. Ó jẹ́ sàmí Ọmọga Entertainment, kudos and credit to your job. Gbọ́ ìtàn ìdílé ìyá Ìyábọ̀.
1: So ẹ̀yin ẹ̀ ń gbé mi wáyé, ká ló fún yín báyìí kẹ́ máa gbé bẹ̀?
2: Èmi àtọkọ mi la jọ ń gbé bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, à ń ṣiṣẹ́ búrẹ́dì ni. Ibí ò rí báyìí tẹ́lẹ̀, bọ̀ ṣùgbọ́n àtọkọ mi ti kú kò sí nǹkan kan mọ́, ni mo ṣe máa lè jà àná síbẹ̀.
1: Ẹ bọ̀ ta ló fún yín bẹ̀ kẹ́ máa gbé bẹ̀ nù mọ́?
2: A gba bẹ̀ arẹ́ǹtì ẹ̀ nígbà táyé ọkọ mi wà tá à ń ṣe búrẹ́dì.
1: Wọ́n wá sọ mí pé ènìyàn kan ti rà bí.
2: Ẹni tó ra bẹ̀ kì í ṣe ní tí mi ò mọ̀, kórónẹ́ẹ̀tì ló rà.
1: Ta ló sọ fún kúrò ẹ̀ nílẹ̀?
2: Òun ló wà nínú sọ fún mi pé òun ló rà.
1: Ó sọ fún yín pé òun lòún ra bí. So ẹ̀yin náà dẹ̀ wá gbé bẹ̀ rẹ̀ gbà pé òun ló ra bí lóòótọ́.
2: Èmi gbà tí mi ò ẹsẹ̀ máa gbé bẹ̀.
1: Mo ń bá yín sọ rẹ̀ léwu fún mi. Tó bá yẹ pé òun wáyé báyìí pẹ̀lú àwọn sójà tó máa ná ẹnìbọ̀dì yín
2: báyìí. Ẹ̀nà
1: ẹgbẹ̀yìn bá mi sọ̀rọ̀. Ẹ má bínú ẹ̀ mọ̀ tó
2: ṣẹlẹ̀,
3: ó ti pẹ́ àbáti olóòótọ́.
2: Mo bá tiẹ̀ kú máa tiẹ̀ máa lọ, wà láì ó pè mí.
3: Ẹ ní sùúrù ìyá Ìyábọ̀ kò ń ṣe, ẹ má ro tọrọ ọmọ yín tó ṣẹ̀ṣẹ̀
1: ṣaláìsí.
3: Ẹ má ro pé ìbọ̀dẹ̀ calm down.
1: Ok, ọmọ wọn ṣẹ̀ṣẹ̀
3: ṣaláìsí. Ọmọ wọn ṣẹ̀ṣẹ̀ kú ni pẹ̀lú oyún. Ẹ má ní sùúrù. Ọmọ kékeré tó ń ṣe lè yá ìṣẹ́ṣẹ̀ kù ní pẹ̀lú oyún.
1: Tani
3: ẹni sùúrù ẹjẹ́ kẹ́mi ṣàlàyé fún nítorí àjọ nǹkan tó ṣẹlẹ̀ ní pé ibi báyìí. Ẹni sùúrù ìyá Ìyábọ̀ ẹ má ronú lọ síbi ibẹ̀ yẹn. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ibi báyìí níwájú ìlà ó ti pẹ́ tó ti wà ń bí ọ̀rẹ́dì. Àwa yìí a máa gba búrẹ́dì lọ́wọ́ wọn ni. Kọkọ wọn tó kú bí
1: báyìí ẹ̀ lọ́kọ wọn wà.
3: Wọ́n máa ṣe búrẹ́dì bakery ni. Wọ́n ń gbé bẹ̀ nígbà tí àwọn ń gbé bẹ̀. Bẹ̀tọ́ ṣe bẹ́ẹ̀ ọkọ wọn ṣe bakery bẹ̀. A dẹ̀ máa gba búrẹ́dì lọ́wọ́ wọn. Bẹ̀tì ìgbà tọ́kọ dé ọkọ wọn sick. Ìgbà tọ́kọ wọn sick wọ́n ṣàpọ̀ wọn ṣàpù. Wọ́n gbàtẹ́mi wá dé, wọ́n á ní gbọ́pọ́n náà ti ta bí báyìí báyìí kí ló ṣẹlẹ̀ báyìí ló ṣe ti pọ́n ní gbà pé àwọn wà bí báyìí pé àwọn ìgbà tọ́kọ wọn kú yan òun owó yẹn san mọ́.
1: Ṣé máa ṣẹlẹ̀ mi ní fẹ́ kí a sọ lọ́fà ṣọ́ọ̀mì yìí? So láti gbà yẹn sìn, àwọn sì ń gbé báyìí báyìí à ń sìn
3: àbí? Ẹ̀bẹ̀ tí kò ń ṣọdún kékeré tó ti wà ń bí o.
1: So now kí ni nǹkan tó fẹ́ kí mi ṣe? Ṣé ibi ìtaba ní sùúrù fún iṣẹ́ máa lè kú bẹ́ẹ̀? Bí ìtaba ti kú, ìtaba ní sùúrù fún ilé ẹni. Even kẹlẹ mọ bí mo ṣe wà yìí, I'm ready to support you pé kájọ kó ẹrù yín bọ́ta.
4: won kan se si gbe te si make them lati ku so kan wa le bale
2: kokoro wa si lowo mi afi ta ba ja so ke wa nkan ja ke ja o su ala ma ko yo
3: em dia na lo
4: se ni bi
2: o dia na ko ki mo fe bi
3: so le mi kan si ba won ju emi kan si n ba won so
2: o dia na lo ku
3: nkan to se le
4: se nu be na le si n sun
2: ma o ma wa lati gba ti mo to ma mi ti sai si won a je ki n sun bi ba tori won ti ma anything
4: I'm
2: such a secret on seeing people when you talk for my own kin cooking for any day.
3: Ah,
2: Mr. Wilkoma, you say,
3: oh, no, really, call you in me. Ah, any
4: soon,
3: yeah, yeah. Oh, Mr. Shidoko, put it back to my friends as a pair. If you ask him, sorry, I'm putting on your house. When you can cook, I'm not going to say, I could do where you
4: write
3: a
4: lot.
3: You
4: can tell me,
3: what shall I be?
4: I'm not going to
3: cook him, but I'm not going to
4: cook him. I don't want to be buying someone alone, alone, alone, alone.
3: I want
4: to cool all along. I get Jerry, I like butter alone.
2: I don't know.
4: I don't know. I don't
2: know.
3: I don't know.
4: Mo tun atun pada wa bi a seyan lori ma gbe bi bayi
2: mi ni mo gbe be mi ni mo gbe be omo to nlanu mi to fun mi lowo nje o na lo to pa mo mi lowo yi ko wa ni duro mi kini be si aye mi kini mo duro se ile aye
3: ka ma ronu lo si gbo be ni wo ejo to lo ni tori eni kini eni
4: ti mo ma seri baba mi ko lo ni le se wa ko lo ni le mo de ra bi kankan bo nkan ti mo ri yen lo mu mi wa bi so mo wa try pe so le je gbe ngbe be lo to
2: mo ko mo so nbe
4: ten si
2: ibe ni mo so be ni
4: mo so ko si fun ko ti mo se lati
2: gba koko mi ti ku ibe ni mo nbe o ti su mi gan o ti su mi o ti su mi o ti su mi ti gba ti e ku
4: e ma ah lo ni pa yin se e ma so be mo lo ni pa
2: wo ni ku e ma paro to
4: e ma e ma e so ti o da o da e fi
2: gba ti ojo aro ba da ti ojo sun o da la la si aye gidi ni se mi o to mo ni se mi o to mo ni si se mi o to mo sku sti na won di se kini gbe si aye bi kini ebe abere ibrahim olowa ibadan mo ni ko di se
3: nkan lo sese te nsu ti mo se nso pe ata loke
4: ti ba so fun yin pe oke na mo se wa yi oke olorun lo gbe mi dide ki wa nkan
2: se to olorun mi le se
4: se ni gbagbo
2: oni gbagbo eni bi gbagbo mo so fun olorun wi pe kin lo de to da mi to kan fi ya je mi
4: olorun
2: ti mi o se to ni mo si na
3: nkan ni suru ka je ko soro
4: Sharing ti mo se wa ibere gbe nkan
3: ti mo nkan mo se mi le lo pe ki lo te lo church
4: ana mo lo se wa
2: lo church
4: se nbo
2: ma ko ma mi gba ti mo gbadua gbadua
4: e jo nturo olohun mo fe ke ri mi gege bi pe olohun lo gbe mi dide wa bi bayi soro mi yeyin ala ma mi amu de ni gbagbo pe ibi te wa yi mi ma gbe yin ko mi bayi inshallah lagbara olohun
0: e ka bo pada
5: wa ni jagun jagun
0: ah emi gan wa mi loju ni awon idanwo kan wa olorun idanwo ti o koja agbara wa ma jo de ba wa o iya iya bo ti gbagbe pe awon ti jaye ri nigba toko won laye ton supply gbogbo ara adugbo ni bready gbogbo time to ye ki won ra ile ti won wa yen ile akoku aye oyo na ni asiko yen ni won ran awon omo lo si ile iwe awon na tun graduate won ri se akobi to wa ozu to nfi change die die ranse oku toyun toyin
5: oluwa ni
0: ti eso oluwa ta dupe pe olugbala to faran o oni omo ga entertainment
5: oluwa ni jagun
0: jagun ti ijo olorun e dakun tori olorun jesu ni simoni omo jona peteru lo pin yen oni ma bo awon agun tan ni
5: oluwa oluwa ni jagun jagun
0: o tun so ni igba keji peteru omo jona ma ba awon agun tan mi o so ni igba keta tori jesu ti mo pe e fori ti mi
6: pe ore peteru lo won ko ijo le lori asiri niyan o awon ni won bere ijo akoko e je mo poro ti jesu so wa farahan ninu ise apostolo ri kefa awon peteru to ya kan ma ba awon agutan awon na tin pa agutan je oju saaju ti bere laarin eleni e ba mi wo act of apostle chapter 6 verse 1 yen wa ni o ti soju saaju ele ije yes
7: nigba ti ye awon me yin po si
6: yes
7: ikunsinu wa ninu awon eleni si awon eberu nitori ti an se igbagbe awon opo won ni
6: awon opo
7: won ni ipin fun ni ojojumo ni
6: jagun jagun won ti gbogbo on ti won mu assess apostoli oju saju ti bere eyin opo eberu eyin agba 50,000 eyin opo eleni eyin omo ikire eyin somo ibadan ibadan nijo ti bere eyin agba 2,000 nti Jesus ma ba awon agutan mi awon apostoli to ku na awon na fowo mu itoku ti Paul fi tun won ka niyan asiri ni ah sesi tabernacle of restoration ma ku soju ogun o ko le royin ogun o ba ya ya bo yo tori obi kibi ti owo wole awon mo yen won wa je fun won ata mo ton ba ti e ti kole fun won bayi ka ni ya ya bo ti lo pare nko ki yanu ba wa de se ko je bi ku gbogbo ti a ba nri eje ka farada yala idanwo igbagbo ni olorun a mu abori e o a ni ku soju ogun se ti tabernacle of restoration e se te ngbo wa para bo oluwa
8: ni ja iri ewo ikanni aderin posonu biwe ba nbe nibi kan eyin lotosi 32 fm 94.9 awada baba awada

ogun ifun olorun baba ogun ifun olorun omo ogun ifun olorun emi mo olorun igba ni oba to si wa ni atete ko se ipa to bori aye olorun to gbe ni pekun orun ogun ifun olorun loki orun ada gugu ogun yan to lapada fun oba nla eni agba ojo olorun to so wa olorun to ka wa aye olorun to gugu wa ka wa ni alaafia oba ti o gba kise ko bori wa olorun wa yin o tori pe kise pa sanjo awon to ti ku lo awon to ti ku kise pe won si wa wo kise pe wa won pe e pe awon ta wa laye asanju won lo sugbon tori pe ariya nu lagba ogun ifun oba to ngbe ni pekun orun o oba to nsin nkan to fe nigba to wa ti ni akoko to te lorun oni nkan to fi to bi sola ogun ifun oruko mimo re aso pe ese lo baba wa apostle alade agboruko mimo ga fun anu yin lori aye won adupe to pe je won toju le mole je kisa ko bori agbenga fun abun yin lori aya lori omo asi lori ile won aso pe ese lori gbogbo omo yori afefe ogun ifun oruko re o oba si o je ki po kun o si o je ki satan ni osogo olon to ngba adu awon ni igba gbogbo olon to ngbo adu awon ogun ifun oruko mimo re aso pe se lori kan yi 32 FM olorun ogun ni foruko re o oba ti o je le se yo baje olorun ma joba lo agbenga lopolopo nitori pe wo sha ni oluwa leyin na ko solo mi na mo olorun ogun ni foruko mimo yi bo adu awa ni oruko Jesu Kristo oluwa wa amen e wo le fo ba mo ki wa ni oruko oluwa wi pe yo dara fun wa emo gbadura akoko yi bo si le ko le to mommy daddy brother sister ko ni le mo yin igba yo de yin lorun o oluwa yo mo igba soso wa akoko gba to ba si ndara e o ni kuro nibe ase orogo be ko ni yi para jesu oluwa wa oruko ti mi ni evangelist radiago won wa lati nu jo sister banu ko resolution ni olosun ni ilu ibadan ki oluwa ko gbadura yin akori oro lorun fun igba yin eju fun ojo isimi to ni oni mo pe ni esike esike esike esike oka bibeli genesis ori kerin oka lati esike ni oka bayi wi pe adam si mo efa ya re o si lo yin o si bi kaini o si wi fun pe mo ri okunrin kan gba lowo oluwa o si bi ebele arakunrin re ebele ni a si ma se oluswagun tan sugbon kaini a ma se aroko o si se ni okun ojo won ni ti kaini mo ore ninu esu ile fun oluwa wa ati ebele mu pelu mu ninu akobe ransin ani ninu awon ti o sanra oluwa si fi oju ire wo ebele ati ore re sugbon kaini ati ore ni ko nani kaini si binu girigiri oju re si rewesi oluwa si bi kaini pe ese ti inu fi nbi o ese ti oju re si rewesi bi iwo ba se re ara ki yo aya o bi iwo ko ba si se rere ese ba ni enu ona lodo re ni fere yo ma fa si iwo yo si ma se alakoso re kaini si bebele arakunrin re soro o si se nigba ti won wa ni oko kaini je si ebele arakunrin re o si lupa oluwa si fun kaini pe nibo ni ebele arakunrin re wa o si wi pe emi ko mo emi o se emi se olutoju arakunrin mi bi o si wi pe kini iwo se ni o eje arakunrin re n kigbe pe mi lati inu ile wa ije nisisi mo afi ore lori ile ti o yenu re gba eje arakunrin re lowo re nigba ti won ba ro ile lati si lo ki yo fi agbara re so eso fun omo isasasa alakunrin ni iwo ma je ni aye mo pe akole na ni esin ke a ri nibi si aka wi pe efa obi omo meji ebele ase kaini awon mejeji lo si mo olorun won mo nkan si olorun fe tori mo sakesi wi pe Adam yo se ko awon omo re ni ife Olorun ati mo ru ohun ti Olorun fi ati ohun ti a le fi orugbo fun ti o se itewo gba sugbon ninu ainani ase alakase kaini o gbeyanju lati fi ohun ti o leto lati rubo si Olorun sugbon nitori pe ebeli o je ayanfe o je eni to mo inu Olorun ati ife Olorun o je eni to gboran to si mo eto lati se agbekale irubo gege bi ife Olorun oga ogo e ma je agbagbe bi pe ni Genesis kan na ni Oluwa ti fi le bu Oluwa ti fi le gegun boya to je ki Adam so fun amore ni pe won le fi nkan so ile kan to fi rubo fun Olorun ko se itewo gba so mo wa ri wi pe boya ninu igboran si ohun ti baba won ti fi ko mo o je ki Ebeli ko se ife ni Olorun ti a ba ka Eberu ori kesan ese kejilelogun o ka bayi pe o ni o si fere je ohun gbogbo ni a fi eje wenu gege bi ofin ati laisi itaje sile ko si idariji kaini si mo eleyi wipe irubo nipa itaje sile ni o le mu itewo gba wa tori pe a ri wipe ina ni oluwa fi mo sun ebo ati fi ele ko kaini gege bi ati ri oye re pelu ebeli amo nitori wipe o je eni ti o je elero buruku ati elero to lodi o mu irubo to lodi wa fun olorun
bíbélì sì fìdí ẹ múlẹ wí pé ẹbẹlì sì mú ẹran tó dára nínú ọsìn rẹ ó sì fi rúbọ sí ọlọrun káyìnì náà mú nínú àwọn ọgbìn tó gbìn ó sì mú wá ó mú wá fún ọlọrun nínú rẹ gan tó bù lẹ́ẹ̀bẹ̀ pé eléyìí ọ̀dà bẹ́ẹ̀ ni pé eléyìí ó ti pọ̀ jù fún ọlọ́run torí pé tá a bá kà tá a bá rí ìṣesí àwọn méjèèjì a rí wípé ìṣesí káyìnì sí ọlọ́run ó lòdì pátápátá ẹ̀gbọ́n nígbà tí olúwa bílẹ̀rẹ̀ wípé ṣe bí inú ìfẹ́ inú rẹ ebi ló sì mú ẹ̀bọ tó mú wá wá ẹ kí lójú rẹ wá fàrú sí kí ni ọkàn rẹ wá rẹ̀wẹ̀sì sí kí lóde tó wá jẹ́ wípé inú rí odò ṣe bí nǹkan tó wúwo nínú tó ní ló mú wá fún mi nítorí pé ọmọ wípé bó o ti rí mi tí mo tó bó o ti rí mi tí mo mọ náà ló jẹ́ kó fún mi nírú ẹ̀bọ tó mú wá o kò mọ̀ pé kì í ṣe irú nǹkan tí mo fẹ́ nínú tó mú wá àmọ́ torí pé ó wù ọ́ òun ló ṣe mú nǹkan bẹ́ẹ̀ yẹn wá èmi ẹ̀ sì gbọ́ra ẹbọ rándanrandan mo rí wípé nítorí pé ebeli orú ẹbọ tó tẹ̀ fi ọlọ́run lọ́rùn ọlọ́run iná sọ̀kalẹ̀ láti ọ̀nà wá ó sì ju ẹbọ rẹ̀ rùn ṣùgbọ́n nígbà tí káyìnì máa mú ọrẹ àwọn ọrẹ ẹbọ tí ẹ wá àwọn ọrẹ ẹbọ tí ò ṣe ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ọrẹ ẹbọ tí ò ṣe ìtẹ́wọ́ gbà ọrẹ ẹbọ tí ò ní ìtumọ̀ ọrẹ ẹbọ tí ò ní ìgbàgbọ́ nínú ọrẹ ẹbọ tí ò ní ìfẹ́ nínú ọrẹ ẹbọ tí ò tẹ́ ìfẹ́ ọlọ́run lọ́rùn ló mú wá eléyìí ló fà tí ọlọ́run fi kọ ẹbọ rẹ̀ nígbà tí olúwa wá kọ ẹbọ rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ló bínú sí arákùnrin wípé ó sì lè jẹ́ pé ẹbọ arákùnrin òun òní olúwa yóò tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ náà ni àwa náà ní òde òní ẹ̀gbọ́ ìjọsìn wá sí ọlọ́run ṣé kò wá mú èrè wá bí àwọn kan jọ́sìn fún ọlọ́run nínú ìfẹ́ inú ara wọn wọ́n jọ́sìn fún ọlọ́run nínú ìfẹ́ inú ara wọn nínú ìjọ́sìn oníkálukú lọ́lọ́run sì fi ń tẹ́wọ́ gba ẹbọ nínú ìjọ́sìn oníkálukú lọ́lọ́run fi mú èrè padà wá nítorí pé olúwa yóò mú èrè padà wọ́n ní iná sọ̀kalẹ̀ wá ọlọ́run fi iná dá àwọn ẹbọ rẹ̀ ó fi iná dá àwọn ẹbọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwa náà gbogbo ìjọ́sìn wa pátápátá ni olúwa mú èrè wá lórí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó ń jọ́sìn fún ọlọ́run ní ọ̀nà tí ò tẹ́ ìfẹ́ ọlọ́run lọ́rùn ọlọ́run ò ní tẹ́wọ́ gba ẹbọ rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó yẹ pé nínú àìní ìtẹríba nínú àìṣedédé ọkàn nínú ìríra nínú ìwọ̀sí nínú tó lòdì ló fi mú ẹbọ wá fún ọlọ́run ọlọ́run ò ní tẹ́wọ́ gba ẹbọ ẹ ọ̀pọ̀lọpọ̀ wà mọ̀ sí àkàwé nínú ìjọ wípé ẹnìkan lọ́lọ́run dáàdúrà rẹ̀ ẹnìkan lọ́lọ́run ò gbọ́ tí ẹ gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé ẹ̀sìn èké a máa mú ìkọsílẹ̀ wá fún ènìyàn ẹ rí wípé gbogbo ènìyàn nínú ìjọ ọlọ́run lónìí àwọn kan ìṣe wọn ṣe déédéé níwájú ọlọ́run nítorí pé ìfọkànsí wọn ṣòótọ́ ni àwọn kan sì jẹ́ wípé wọn kàn wà nílé ọlọ́run ni òye ọlọ́run òye wọn òye ọlọ́run òye wọn wọn mọ tí olúwa ń fẹ́ mo dẹ̀ lè sọ wípé wọn mọ tí olúwa ń fẹ́ nítorí ahun wọn nítorí àìnígbẹ̀kẹ̀lẹ̀ tó nítorí àìgbàgbọ́ tó nítorí pé àìdúnú ìfẹ́ mímọ́ tó nítorí àìgbégbé ayé mímọ́ tó nítorí àìní ìfọkànsí tó òun ni òjò wọn lè rú ẹbọ tó dára fún ọlọ́run ẹbọ tó dára fún ọlọ́run nínú àdúrà gbígbà nínú ìfifúnni wa ọlọ́run retí kásùn gbogbo nínú ìfẹ́ rẹ̀ kásùn gbogbo nínú ìfẹ́ rẹ̀ ẹ jẹ́ ká ronú pìwàdà ká ronú ọkàn wa ká kọ́kọ́ wo ọlọ́run yẹn bó ṣe tóbi tó ná ká tó mọ bá ṣe mọ jọ́sìn fún tí ọlọ́run mi bá ń jọ́sìn fún ọlọ́run ní tó bá ń jọ́sìn fún ọlọ́run báyìí ẹ mọ òpin sí ọlọ́run náà ló ń jọ́sìn fún báyìí gbogbo aláṣẹ retí èrè lọ́dọ̀ ọlọ́run nígbà tí káyìnì rú ẹbọ tiẹ̀ tán ó retí èrè ebeli rúbọ sí ẹtọ ó retí èrè àwa náà gẹgẹ bí ẹnìkan à ń retí èrè lọdọ ọlọrun so nígbà téèyàn bá wá ṣe tẹgbin tó ṣe kò dí ọrùn kìíní débi sí òde ibi sí ọlọrun wà ọrẹ ẹbọ rẹ tí ò nítumọ kankan báwo ló ṣe wá fẹ gbèrè lórí ẹ a ò dé lé èrè ò sì lè wá lọdọ ẹlòmíì torí pé ẹni tí a rúbọ sí òun yóò sì rè fún wa kí ni báwo la ṣe ń rú ẹbọ wa sí ọlọrun báwo la ṣe ń rú ẹbọ ète wa báwo la ṣe ń rú ẹbọ pẹ wa báwo la tiẹ̀ ṣe ń rú ẹbọ láti fi ògo fún ọlọrun ọ̀nà wo là ń gbà láti mú ẹbọ wa

láti wá bọ́ lọ́wọ́ àjàgà ìṣùgòkè lọ sáàfin ìjọ Christ Redemption Church sí ànẹ́sì rà padà ẹ̀mí ni kó máa bọ̀ níbi tí olúwa ọlọ́run ti ń fi agbára ẹ̀mí mímọ́ tí ò ń dè sílẹ̀ pàṣẹ ìrọ̀rùn sáyé onípòjúpò láti pàṣẹ ẹni àmì òróró rẹ̀ Reverend Mother Prophetess Esther Akànnì Jẹ́pì ìyá àríṣe ìyá ìrà padà ẹ̀mí ọ̀kan òjọ̀kan ẹ̀rí ló sọ̀kalẹ̀ nínú ìjọ Christ Redemption Church sí ànẹ́sì rà padà ẹ̀mí ti ẹni kó ti darapọ̀ mọ́ wa nínú àwọn ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi mọ́ àwọn ìpàdé àdúrà Sunday ọjọ́ ìsinmi aago méje sí mẹ́sàn-án òwúrọ̀ gbogbo ọjọ́ Tuesday nípàdé aláboyún láago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán tí àná jèrè yóò sì tẹ̀lé láago méjìlá ọ̀sán gẹ́rẹ́gẹ́ àkànṣe àdúrà ni máa wáyé ní gbogbo ọjọ́ Thursday lórí

0: Ami.
1: Ami.
0: Orúkọ Jésù.
1: Ami.
0: Orúkọ Jésù.
1: Ami.
0: Agbára jẹ Jésù.
1: Ami Jésù.
0: Ọlọ́run ẹbọ ọpẹ.
1: Ami.
0: Ẹmẹ gba ìyìn wa.
1: Ami.
0: Yáríkì wẹ̀rẹ̀dẹ̀.
1: Ami Jésù.
0: Ẹyà wá sí mi.
1: Ami.
0: Ẹpàánú bá wa.
1: Ami Jésù.
0: Orúkọ Jésù Kristi Nazareti gbogbo bí kẹ́ ẹ ti ń gbọ́ mi ojú òní tì.
1: Ami Jésù.
0: Àpọ́sù Àlàdé ẹ̀yẹ àtàyè àtọmọ kò ní sẹ̀ mí.
1: Ami Jésù.
0: Igbó ọdún ìjọ kan.
1: Ami.
0: Gbogbo ọmọ ìjọ rà padà ẹ̀mí pátápátá lórúkọ Jésù igbó ọdún ìjọ kan.
1: Ami Jésù.
0: Àárò gòlù.
1: Ami.
0: Omi tẹ gbélé àtòró lórúkọ Jésù agbára Ọlọ́run kọ wọ bẹ̀rẹ̀.
1: Ami Jésù.
0: Ẹ̀jẹ̀ Jésù kó mọ̀ sìn.
1: Ami.
0: Gbogbo lónìí ayé wọn sọ̀la.
1: Ami.
0: Àwọn oníbísí wọn gbọmọ.
1: Ami.
0: Gbogbo àwọn ọmọ wo onídòkú.
1: Ami.
0: Àṣeyọrí lásán.
1: Ami.
0: Bóòlù ti jẹ́ ọjọ́ ọdún ìràpadà ẹ̀mí lórúkọ Jésù Ọlọ́run rà wá
1: pa. Ami Jésù.
0: Àtọkùnrin àtobìnrin táàjọ wá lórúkọ Jésù Ọlọ́run rà wá pa.
1: Ami Jésù.
0: Tọmọtọmọ ara àánú gbà.
1: Ami.
0: Ojú òní tì wá.
1: Ami Jésù.
0: Bẹ́ẹ̀ yín tẹ jẹ gbèsè ẹ lọ sán.
1: Ami.
0: Lórúkọ Jésù ayé wa kó kú òní.
1: Ami Jésù.
0: Ayé wa kọ́ gbọ́ ní ògo
1: tuntun. Ami.
0: Lórúkọ Jésù ọdún ọ̀yà bò.
1: Ami Jésù.
0: Ayé wo tuntun.
1: Ami.
0: Ohun ọ̀tún yóò lálẹ̀.
1: Ami.
0: Látútù ẹ̀bẹ̀ mi máa gòkè.
1: Ami.
0: Látòkè tẹ désàlẹ̀ láti sàlẹ̀ tẹ dókè lórúkọ Jésù àní sọnù.
1: Ami Jésù.
0: Yèni tí wọ́n jẹ́.
1: Ami.
0: Ara àánú gbà.
1: Ami.
0: A ó mọ júpà.
1: Ami.
0: Olú bọ́lá ń lórí
1: ìfẹ́. Alleluia.
0: Jésù Olúwa wa.
1: Ami. Ami. Ami lórúkọ Jésù.
0: Orúkọ mi kúrú tẹ Esther Kìnní Jépi Yarí ṣe yáyà padà mí láti amúlòkọ. Mo kí aláàárọ̀ yìí lórúkọ Jésù ìpè yóò pé
1: wọn. Ami Jésù.
0: Fún ìgbani níyànjú tàbí ẹbí àdúrà ẹ lè pè sórí nọ́mbà 08055258124 lórúkọ Jésù ẹ pè fún yìí.
1: Ami Jésù.
0: Ẹ má jà gbàgbé àwọn ìsìn wa bẹ̀rẹ̀ láti ìjọ ọ̀sìn ni. Látàgo méje sáago mẹ́wàá ńláwa ń ṣèṣì níjọra padà ẹ̀mí. Tá a bá ti kúrò nínú ìsìn aago méjìlá lábẹ́rẹ́ àjọ̀dún. Ọdún ọ̀yà bò.
1: Ami Jésù.
0: Gbogbo yín pátápátá gbo ọmọjọ́ orí afẹ́fẹ́ àti apá kú ọdún lórúkọ Jésù ọdún ọ̀yà bò.
1: Ami Jésù.
0: Gbogbo obi ẹ ti ń gbọ́ mi kí a kú ọdún lórúkọ Jésù ọdún ọ̀yà bò.
1: Ami.
0: Ara àánú tó tayọ
1: gbà. Ami.
0: Gbogbo àwa tá a jọ ṣe sọ jí mo kí wa lórúkọ Jésù Ọlọ́run sọ wá jí.
1: Ami Jésù.
0: Lórúkọ Jésù Kristi Nasẹ̀ àánú Dáfídì tó dájú ẹ̀mí mọ́ yóò fi wá wá.
1: Ami Jésù.
0: Gbogbo Ọlọ́run yóò di
1: ní. Ami.
0: A ó mọ dúpẹ́.
1: Ami.
0: Níbi Tuesday lànà jèrè. Látàgo mọ́kànlá sáago kan olóyún ọlọ́mọ tá a bá ti kúrò ní olóyún ọlọ́mọ á bọ̀ ọ̀nà àná jèrè títí di aago mẹ́rin á jèrè.
1: Ami Jésù.
0: Èyí tó tún dàbí ẹni adépo sweet ní oríta adépo tàbí sákúlà láti gbòòrò tẹ́ bá ti dórí bíjì muslim ẹgọ̀kalẹ̀ tàbí wọ́n lu adépo sweet ni tàbí sákúlà tẹ́ bá dé adépo ẹ̀bẹ̀rẹ̀ orí àpáta ángẹ́lì tó bá pé sákúlà rẹ gbé. Ẹ tó dé sákúlà ẹ ti ní sàmọ̀dù lẹ́gbẹ́ kan ẹ̀yà wọlé orí òkè mú ṣẹlẹ̀ rílẹ̀ dé yìí ìgbàlẹ́lẹ̀ gbàdúrà ń bẹ yàtọ̀ sí alẹ́ tàbí òru ẹ mọ́ wẹ̀lẹ̀ orí àpáta ẹ mọ́ pagbọ́njẹ orí àpáta ìpé òpè wa.
1: Ami Jésù.
0: Gbàgbó méjìlá bá ti lù máa bọ̀ ìwọ náà wàá gborí ọ̀fẹ́ ọdún tuntun lórúkọ Jésù ara àánú gbà.
1: Ami Jésù.
0: Ìpè yóò pé wa.
1: Ami.
0: Àánú yọ kú.
1: Ami.
0: Àánú yọ sọ.
1: Ami.
0: Gbogbo lónú pátá wọn sọ láyọ.
1: Ami Jésù.
0: Àwọn oníbísí wọn gbọmọ.
1: Ami.
0: Ẹyin agbára gbàgbọ́ jẹ yín.
1: Ami.
0: Gbogbo òṣèṣòro wa pátápátá ni yóò di pẹ̀tẹ́.
1: Ami Jésù.
0: Lórúkọ Jésù ara àánú
1: gbà. Ami.
0: Bí ata kan ṣúgbà túre fún gbogbo ìrírí ọmọ wa.
1: Ami Jésù.
0: Ayé wa yóò fọ.
1: Ami.
0: A ó mọ dúpẹ́.
1: Ami.
0: A ó máa yìn.
1: Ami.
0: Ògbónipọ́lọ̀ lórí.
1: Alleluia.
0: Jésù Olúwa.
1: Ami, ami, ami, lórúkọ Jésù.
0: Mo fẹ́ bá wa sọ̀rọ̀.
1: I want to talk to us.
0: Ojú wa ò ní rí bi.
1: Our hand is not going to stay back.
0: Etí wa ò ní gbé òbí.
1: We are not going to head back.
0: Ògo Ọlọ́run yóò di.
1: And the glory of God will manifest.
0: Ǹjẹ́ ọmọ pẹ́mi ìrẹ́ ṣe pàtàkì?
1: Do you know your life is very important?
0: Ẹ̀mí ìrẹ́ ṣe pàtàkì?
1: Your life is very important.
0: Ìwọ obìnrin tó ń gbọ́ mi.
1: You this man that lis ten to me.
0: Ìwọ ọkùnrin tó ń gbọ́.
1: You this man that lis ten to me.
0: Tó o bá wà lọ́wọ́ òògùn kan.
1: If you are in a charm.
0: O jẹ́ máa lo oògùn.
1: Maybe you drinking your medicine.
0: Kó o sì máa gbàdúrà.
1: For you to be praying.
0: Ojú rẹ ọmọ ni fọ.
1: Your eyes will not be blind.
0: Etí rí ọmọ ni ti.
1: You will not be deaf.
0: Ọmọ ni láìsàn ọkàn.
1: You will not be have that breaking.
0: Ẹ jẹ́ máa gbàdúrà.
1: Let's be praying.
0: Ká sì máa tọ́jú ara.
1: And taking good care of ourselves.
0: Lórúkọ Jésù.
1: In the mighty name of Jesus.
0: Bàbá òní yọ̀ wá.
1: You are not going to perish.
0: A ní fẹ̀rù sọ ni.
1: You are not going to die young.
0: Ara yìí lọ báyìí.
1: The word goes like this.
0: Ìwé òwe.
1: Book of Proverbs.
0: Orí kẹtàlá.
1: Chapter 13.
0: Ẹsẹ̀ kẹjọ.
1: Verses 8.
0: Orí àpàdé ẹ̀mí ẹ̀yìn.
1: The redemption of someone's life.
0: Ní ọ̀rọ̀ ẹ̀.
1: Is the ring.
0: Ṣùgbọ́n olùpọ́jú.
1: But the traders.
0: Kò kíyèsí ìbàgbọ́.
1: Doesn't notice the one.
0: Ọjọ́ mọ̀ pé nígbà tó o bá mi. Ní nìkan náà.

0: sílẹ̀. Pàṣẹ ìrọ̀rùn fáyé onípojúpo láti pàṣẹ ní àmì òróró rẹ̀ Reverend Mother Prophetess Esther Akoni JP. Ìyá Aríṣe ìyá ìràpadà ẹ̀mí ọ̀kan òjọ̀kọ ẹ̀rí ló sọ̀kalẹ̀ nínú ìjọ Christ Redemption Church. CMS ìràpadà ẹ̀mí ti ẹni kó ti darapọ̀ mọ́ wa nínú àwọn ẹ̀sìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi máwọn ìpàdé àdúrà. Sunday ọjọ́ ìsinmi aago méje sí mẹ́sàn-án òwúrọ̀. Gbogbo ọjọ́ Tuesday ni ìpàdé aláboyún láago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán tí àná jèrè yóò sì tẹ̀lé láago méjìlá ọ̀sán gẹ́gẹ́. Àkànṣe àdúrà ni máa wáyé ní gbogbo ọjọ́ Thursday lórí òkè ìmúṣẹ ìlérí Abadepo láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán. Ká tó wá wọnú ìṣọ́ òwú lọ lọ́jọ́ Friday láago méjìlá òru sí márùn-ún ìdájí. Ìwọ wá lẹ̀rí kan wá darapọ̀ mọ́ wa nínú ìjọ Christ Redemption Church sí CMS ìràpadà ẹ̀mí Arowana Bus Stop Amúlòkọ Àkàrà Road Ìbàdàn níbi tí Olúwa Ọlọ́run ti lo Reverend Mother Prophetess Esther Akoni JP ìyá Aríṣe ìyá ìràpadà ẹ̀mí tó fi mọ́ ọ̀pọ̀ àgbà wòlíì. Fún ẹ̀bẹ̀ àdúrà ẹ máa pe màmá sórí 08055258124 tàbí 09065675026.
1: Yírí ẹ wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bíwẹ̀ bá ń bẹ níbìkan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bàbá àwàdà.
2: Dádì ẹ̀rọ kù sí mi ni mo ní ẹ̀rí o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè apostle ti kúrò àlàdé tó ń wọṣọ rere fún mi. Ọkọ mi mo dúpẹ́ pé látìgbà tí mo ṣáti kọ̀m̀pọ̀ṣù pẹ̀ yín lẹ́sà máa gbọ́ prógráàmù yìí ẹ máa gbọ́ prógráàmù yìí ẹ máa fomi ṣàpẹrẹ ìgbàgbọ́ yín ìwọ̀n bá tẹ bá dẹ̀nà mi máa ṣe fátà sí àlẹnu mi ní àná lára àwọn àbúrò wọn mọ́ ṣe mẹ́sẹ̀ẹ̀jì wọn nìyẹn pé ẹ̀gbọ́n ẹkújọ́ mẹ́ta kankan ó ṣàfùn wọn ní pé ẹ bá mi fáwọn ọmọ yín ní owó ìkan fi ṣe weekend o kán má bínú sí mi kán má mi manage ó jẹ́ 50,000 naira. Dádì tí ọkọ mi ti rí owó báyẹn sẹ́yìn tó ti rí 50,000 naira káàṣì kò sọ̀rọ̀ ọdún mẹ́wàá sísìn lọ́nà ṣe mẹ́sẹ̀ẹ̀jì mi náà pé báyìí bàbá mi ló yá ẹ̀ ti lọ ṣe fátà yín bẹ̀ ẹ lọ fóró gbìn bẹ̀ kí lè àná yẹn tó tó sú ẹlòmíì tó ṣe 10,000 naira sí wọn. Infact inú mi dùn gidigidi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o. Infact ìpè yìí pé mi o ó pè mí o ó pè mí gidigidi alihamdulilayi rọ́bìlì alámì ìdí ọpẹ́ mi nìyí o.
3: Sista mọ́wọ́ mi kò.
4: Fún mi ní

0: 32 FM 94.9 a ń fẹ́rin gba gbogbo àgbáyé.
1: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ́ yín ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
2: Kò ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
1: 32 FM 94.9, a ń fẹ̀rin gba gbogbo ayé.
3: Show me your 32.
4: Gbogbo provision shop àdúgbò láti jẹ́ gbèsè sí.
5: Anima.
4: Àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí. Wọn ta fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan ta fi ń bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá à ń ṣiṣẹ́, kí sálárì tó wọlé báyìí, àti jẹ gbèsè, àti gba nǹkan àwìn ládùúgbò. Sálárì yẹn náà la máa fi ń tọ̀pẹ́. Wọn ta fún wa mọ́ kò dẹ̀ sí oúnjẹ ńlé. Ibi tẹ bá ti bá kọ́ńtì dé, kẹ jẹ́ ká mọ ìhà àrìjọ́ rárí tí mú. Kò yé mi mọ́ o, àwọn gíráduwèètì méjì ni mo ṣe ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Gíráduwèètì lọ máa fi wò kété tó máa yí gbọ́ ẹ mọ́ kiri. What's going on?
6: This skit was performed by Goroso Ekiti.
7: 32 FM 94.9.
8: Alubata ń rẹ́sẹ̀ jábàtà, onílùú dùdú ń fìdùnnú pòwé àpọ́dunnú. Bẹ́ẹ̀, alúṣẹ̀kẹrẹ ò nàgẹrẹ. Torí bá méjì kọ́, 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
9: 32 FM 94.9
10: Laughter House
9: Orí òkè tètè Premier
10: Mọ́kọ́lá Ìbàdàn.

0: Hello, Ekatun.
1: Eku dede asiko yi o, oruko yin ati pe ni bole tin pe.
0: Aye gbo lejo.
1: Oruko yin mo bere. Oruko yin mo bere. Lydia.
0: Lydia.
1: Omo to yo si.
0: Lydia omo to yo si.
1: Lati Oleyo.
0: Aye gbo lejo.
1: Aye lati aye gbo lejo. Ye ba n gbo n soke ke ba ki ka bese Eledumare o.
0: Oba awon oba Oluwa awon Oluwa. Ẹyin náà lẹ́rú ọlọ́run tó ń jẹ́ mi ni ìní ẹ̀yà Júdà aṣíwájú ogun lánàá kẹ́yìn ogun jòkó sílẹ̀ ọgbẹ̀gbà tí ń gbà láì lára ọba tí ń gbà lọ́jọ́ ogun lé ọ̀pá kan jíkan ọ̀pá kan wò kan yìí ọlọ́run àwọn bàbá mi ọlọ́run Ayọ̀dẹ́lẹ́ Babalọ́lá ọlọ́run tó ń jẹ́ mi ni èmi ni má ṣe bẹ̀rù ẹkùn ọkọ Fáráò àrí ìlú àlá ọwọ́ kẹ̀mẹ̀rẹ́ bí ìjà ọrọ̀ ògbà ayé ògbà ó fayé ṣàkóso ti fẹ́rẹ̀ ọ̀kan lánàá lónìí àti lọ́la ẹ̀lẹ́yípadà tó ń yẹjọ́ ikú padà èmi ni tí ń jẹ́ mi ni kábíyèsí o ló sì máa rè
1: ó yá imú ìbéèrè látorí ó kan sórí ogun
0: ẹ fún mi ní ag
1: ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nọmba 2 ó yẹ dí àwọn àlàfo méjì yìí nínú àyọkánu bíbélì eléyìí tó wọ́pọ̀ dáàṣì ọmọbìnrin dáàṣì kò sì bí ọmọ títí ó fi di ọjọ́ ikú rẹ̀ dáàṣì ọmọbìnrin dáàṣì kò sì bí ọmọ títí ó fi di ọjọ́ ikú rẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú bíbélì dáàṣì ọmọbìnrin dáàṣì

0: 94.9.
1: Ẹgbẹ́rún Ọlọ́run máa rọ́ lẹ́bílẹ̀ títí tí ṣe yanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy. AKA Májẹ̀mú àánú Ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Ojo, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ó ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11-13 September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gbọ̀ alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mercy Camp, kìlómítà 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgèrè Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alayé Prophet Abel Taiwo Ojo, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
2: Ìjọ onílé kan tàbí dúkìá tó ń fẹ́ alámòjútó, ìwọ ni wọ́n bá wí.
3: Ǹjẹ́ o fẹ́ bọ́ nínú àlùpàìdà àti dá àwọn ejẹ́ǹtì abániwálé? Dúkìá yìí kò yẹ kó bọ́ sọ́wọ́ àwọn aláìlóòótó ènìyàn. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ southsandproperty.com níbi tí a ti fi ọmọlúàbí ṣiṣẹ́ ìfọkànbalẹ̀. A gbé àjọṣepọ̀ àwa àti àwọn oníbàárà sórí orúkọ tí kò ní ìdíbàjẹ́. Àwa kì í jẹ́ oníbàárà bí emirin jẹni. Bẹ́ẹ̀ni, kò sí ìtanilójú ìkọ̀kọ̀ lórí dúkìá oníbàárà. Ohun tí ẹ bá ti rí pẹ̀lú wa, ó ní ṣe wa. Èrè ló yẹ kí dúkìá yín kò jẹ́ fún yín, kì í ṣe àgbàná. Ìdí náà rèé tí àwa fi máa ń ṣe òfintótó lórí ayálégbé tá ó gbà sílé yín. Ẹ yé yọra yín lẹ́nu. Ẹ bá wa dòwò pọ̀, kí ẹ ní ìfọkànbalẹ̀. Ẹ pè wá lónìí sórí 0916-461-5000 tàbí 0911-555-005 tàbí kí ẹ kàn sí wa ní www.softsandproperty.com. Bẹ́ẹ̀ ẹ lè yọjú sí wa ní Laughter House, orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn. Ẹ ò nílò láti máa yọra yín lẹ́nu lórí ẹni tí yóò gbàlé lọ́wọ́ yín. Àwa ti wà ní ṣẹpẹ́ láti bá yín wá ọmọlúàbí ènìyàn. Ààbò tó dájú ń bẹ fún dúkìá àtowó yín lọ́dọ̀ tiwa. Softsand Property, òrùlé fún tẹrù tán.
4: Báyìí jẹ́ 24, 29, tàbí 32 ṣáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kàn tẹ 32 FM 949. Fẹ̀yìn ẹ̀.
5: To survive the Nigerian economy, you have to be strategic about getting the right funds at the right time. Do you need a quick and easy cash to support your business project? With Grooming Microfinance Bank Loan, get your loan in 48 hours and easy repayment plan. Enjoy better money at 3.5 interest rate for 1 to 12 months. Activate SME loan bundles below 1 million naira at 4% interest rate. 1 million naira to 4.9 million naira at 3.5%. 5 million naira and above enjoys 3% interest rate. Our salary advance loan packages. Institutional loan for company and staff at 3%, while non-institutional loan is 3.5% per month. Repayment is within 12 months. It gets better with interest waiver for early repayment, 3.5% per month for 30 days and 90 days on overdraft. For more information, call 070-731-35538, WhatsApp 090-879-6624, website www.groomingmfb.com, walk into our office at 160 Ojo UI Road, Olorun Bus Stop, Ojo Ibadan. Terms and conditions apply.
6: Ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí, ẹ pè sójú òpó yìí 0704-700-4949, 0704-700-4949. Bí ẹ bá rí nǹkan, ẹ̀rí dájú pé ẹ sọ, kí àyíká wa lè wà lálàáfíà. Ojúṣe gbogbo wa ni.

0: ìbéèrè kan wà tí mo béèrè lẹ́ẹ̀kan Michael ọmọbìnrin Sọ́ọ̀lù tí ò bí ọmọ Ọlọ́run ní fún wa lórí ẹ̀dẹ́
1: Olúwa
0: nígbà Sọ́ọ̀lù ti gbé Michael sépè tán ló tó tari ẹ̀ sọ́dọ̀ Dávidì pé máa yanjú ẹ̀ Ọlọ́run wá ṣe nínú kò tiẹ̀ bímọ kankan tó fi dọjọ́ kú rẹ̀ Ọlọ́run ní sórí ẹ̀dẹ́ Fẹ́mi àti ẹ̀ o Hello, Eba, gbọ́nsókè ti wà lórí ètò orúkọ yín àti pé níbo lẹ ti ń pè
2: Ore
0: Ṣé wọ́n flash Ore o ó ti re ni o bóyá ẹ̀yìn ní tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀

nínú oṣù tó lọ yìí àwọn èèkàn àwọn akọni ó mọ̀ ga ọ ní apapòdà ẹ̀rọ ọlọ́run ń bà mí ilẹ̀ ń jẹ̀yàn. Alẹ́ gbàgbé ògògó Taiwo Azan ògògó Kulodo kọ́lọ̀ ń bá wa fọ̀run kẹ́ o. Bàbá tó tún wá jẹ́ mẹ́ńtọ̀ tèmi tó jẹ́ pé láti kékeré mo ti fẹ́ràn bàbá ọ̀hún tó jẹ́ pé lànà wọn làwá wà. Bàbá wa Alábí Ògúndépò bàbá Samson bàbá ní saki bàbá lọ́ṣọ́gbó bàbá ṣe bẹ́ẹ̀ àwọn náà papòdà o. Kì í ṣe àwọn nìkan ni wọ́n lọ nínú oṣù kẹjọ àmọ́ torí pé àwọn láàmì wọn la kánlé ayé ló jẹ́ pé jẹ́ pọ̀rọ̀ tiwọn nìkan náà lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mú mẹ́nu. Lágbára lọ́wọ́ Elédùmarè nínú oṣù kẹsàn-án tá a wà ọba àmì Elédùmarè ò ní já bá wọn gbúrò ìbànújẹ́. Ẹnì kankan nínú wa ò ní sánkú ẹnì kankan nínú wa ò ní yànkú. Búburú kan kò ní ṣubú wà lù wá lágbára lọ́wọ́ Elédùmarè. Àwọ̀ mọ bẹ ọ̀bẹ níbẹ̀ṣu àtẹlẹsẹ̀ nísì bẹ̀nà wò. Ẹni tó bá ní a mọ̀ bọ̀ ńlá ní débá. Lágbára lọ́wọ́ Elédùmarè ibikíbi kan kò ní ṣẹlẹ̀ sọ́dọ̀ ẹ̀ wa. A máa lọ láyọ̀ a máa bọ̀ láyọ̀ àtàlàáfíà. Ìkọ́ ìkọ́ bálá ìkọ́ ìkọ́ méjì lójú ọ̀nà àyúnlọ àyúnbọ̀ báyìí lọ́wọ́ yẹn. Àwọ̀ mọ lọ láyọ̀ a sì mọ bọ̀ láyọ̀ ní láṣẹ ìdùà. Ẹ lómi ó rò páyà jọ ni àwọn nǹkan tí àwọn Yorùbá ti ṣe àtòpọ̀ rẹ̀ tí wọ́n ti di pé bó ṣe rí náà nu òun náà ni wọ́n máa ń sọ gbogbo ẹ̀ náà ló wà òun náà ni àsopọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ìjìnlẹ̀ bó jẹ́ pé ọlọ́ọ̀bá mi ṣe tó mọ́ra wọn.

0: ẹwọ ẹja ma fe yi ka ma fi se lo ka ma palẹ mo to ba tun dijọ mejo ka firi atayo ka tun jo fi pade la se edua fun ikede ati polowo oja tabi teyin na ba fe kun wa lowo lori eto yi e pe tope falanu sori number yi 070-5140-4540 Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Royal Glamour Cake and Event tí wọ́n wà ní number 4 Water Reservoir Road ní olówó lámbà ṣòun Ìbàdàn tí wọ́n máa ń bá wa fún àwọn èèyàn ní kéèkì lóṣooṣù ẹṣẹ́ ẹkú àdótì o. Ó yá Thomas Lucky, àwa fẹ́ máa fi ọ́lẹ̀ ń tà wá, àfẹ́ máa wábì kan lọ́ka lọ máa ṣe fàájì wa. Thomas Lucky, ò ní gan mọ́nà o. Ìpàdé wa bí adùn bí oyin o. Ó yá Kẹ́ni Aláwàyè, jámọ́ relé.
1: Ọlọ́run a fi iṣẹ́ rẹ̀ ṣọwà àbò ọlọ́run á dájú ó dọ̀sẹ̀ tó ń bọ̀
0: jésù tó fún mi ìdòwú iléyà o.
2: Àní gbọ́ bí síra wa ò yókù tún dọjọ́ mẹ́jọ.
0: Ẹja máa pàdé ẹja máa yíkó ń bẹ̀ o ẹ filẹ̀ ń bẹ̀ kẹ́ ẹ máa dunnú kẹ́ ẹ máa fẹ̀yìn ẹ 32 FM 94.9 ó dàbọ̀.

0: 32 FM 94.9 I'm fairly bad book bag by
1: ìràwọ̀ kan yọ ọmọ ìlú títí ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì 32 FM gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì 32 FM 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà ayé ṣebi ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete boli ko ikanni 32 FM do supa ran kaye 94.9 lo ba awon kan ni

ẹ ti mọ̀ wípé bá ti di Sunday àkọ́kọ́ nínú oṣù báyìí a fi yin lọ́ni nípa orin ìgbani àwọn orin ìgbani àṣàyàn orin tá a ṣàjọwá èyí tó kọrin nípa ẹ̀yìn ni ẹ mọ̀ pé ti ìgbàlà ń bẹ ti pé a fẹ́ bèrè fún ẹ̀dùn ọkàn òun náà ń bẹ nínú orin ìgbani èyí kan ṣàlè jàlù.

0: lọ sí gìn lọ sí bitu ni
1: èlò ni mo gbé fún afọjọ àsìkò tó rọ tara fi ń tù mí pẹsẹ o èlò ni mo gbé fún ọ tí mo kú lálẹ tó ojú mi lọ wúrọ pẹlú agbára rẹ mi o má ṣeun o
0: o má

0: bí ẹ̀mí ìfẹ́ bá gorí èèyàn.
1: ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́.
0: kódà ọpẹ́ a tún máa jẹ jáde nínú ẹ̀.
1: Tania
0: mo dúpẹ́ lórí ayé lágbájá. Àbẹ́ ìmọ̀ ni.
1: A máa gba ohun gbogbo gbọ́.
0: Ìgbọ́n tí ò bá sí ìfẹ́ tó jẹ́ pé ẹ̀mí ìkórira ni tó gorí ẹ̀mí ẹ̀.
1: A máa retí ohun gbogbo.
0: Bí nǹkan ìdá bá ṣẹlẹ̀ sí Tàmẹ̀dù, yóò tún máa pé Ọlọ́run mú.
1: A máa fàyà rán ohun gbogbo.
0: Ọlọ́run ṣe é tọ́lọ́run mú.
1: Ìfẹ́ kì í yẹ̀
0: lá. Inú ẹni tó o sì sọ yẹn, inú Ọlọ́run ò dùn sí.
1: Ṣùgbọ́n bí ó ṣe pé ìsọtẹ́lẹ̀ ni.
0: Máa Ọlọ́run ṣe lágbájá ò rí jẹ lánàá. Orí jẹ lónìí, ògo ni fún Jésù. Lágbájá lọ́gbọ̀ ọjọ́ ọdún tó kọjá, inú làálàá àti ìdààmú ló wà. Ṣùgbọ́n lọ́dún yìí, ó ti dẹ̀ra fún un. Torí pé ó ní ìfẹ́ rẹ̀ ni.
1: Bí ó ṣe pé ìmọ̀ ni yóò di asán.
0: Ìdínú tí a fi gbọ́ nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run wípé nínú ìfẹ́ ni Ọlọ́run

0: inú rẹ bá dùn sí ọmọlàkejì tó nífẹ̀ẹ́ rẹ gẹ́gẹ́ bí ara rẹ ó rí ó yin ọlọ́run lógo nínú ayé ẹ kò sí nǹkan kan tí ó bà ọ́ nínú jẹ́ nípa rẹ̀
1: mo fi ìwà ìwé sílẹ̀
0: àti ìfẹ́
1: nítorí pé nísinsìnyí

0: ẹ̀ṣà ràmọ́ ra ní kéékèèké ká ti rí àwọn èèyàn tí wọ́n ti ń pè wá wípé orin ìgbà nìyí pé ká ti ẹ̀ máa jù ú síta ká bá ti plé rẹ̀ tí àwọn èèyàn bá ti ń gba ẹni tí ń kọ orin yẹn ká máa fún wọn ní àwọn nǹkan kan ẹ̀yàn bí ẹnìkan kì í ṣe pé n ò fi polówó ṣùgbọ́n ó promise wa pé wọ́n máa kó kúlíkúlí nǹkan kan gàárì àwọn tí wọ́n ti ṣe lọ́jọ̀ yẹn
1: package
0: one ó tóbi food ẹ̀yin tó nílò náà fẹ́ fi ràn wá lọ́wọ́ yẹn ó tóbi food láwọn kò fún wa pé àwọn tó bá jẹ́ jẹyẹ̀wò mọ ayẹ̀wò mọ nínú ìmọ̀ ọmọ ń yọ̀gẹ̀rẹ́ àwọn dìdí pè mí ni pé àwọn ò lè má gbọ́ orin ìgbà ni wọ́n ní alásìkò tẹ́ẹ̀bà kó kúlíkúlí ó tóbi wá ẹ mọ́ wọ̀ọ́rí àti God bless you my brother.

eléyìí ni baba wa Bayo Evangelist Dr. Bayo Adegboyega aka Obi lọ́sẹ̀ yìí ọlọ́run ó fọ̀rọ̀ wa ṣe ya lóṣù yìí ọ̀rọ̀ owó ìjà sí ya mi àti wọnú ẹ̀ ń bàbá yìí wọn ò ní fi wá tẹ́lẹ̀ kó sí o.

0: inú dídùn yin olúwa olóore. A bẹ̀rẹ̀ láyọ̀, a tún fulẹ̀ rẹ̀ láyọ̀ àtàlàáfíà báyìí. A sì nígbàgbọ́ pé bí Jésù ọba tí ì dé, ọjọ́ mẹ́jọ àwa yín náà tún ni. Yín lọ́lọ́ òjì á máa dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. Orí ibi evangelist Dr. Lucky engineer. Bá ti ń sọwọ́ bélébélé báyìí. Mo sọ fún ọ ní pé máa kángá. Gbogbo ẹ̀yin jọ̀jọ́ àgùntí gbágbó níyì lórí ètò orin ìgbàanì. Ẹ bá ti ní àwo àwọn ọjọ́ nílé tó jẹ mọ́ ti orin ìgbàgbọ́ báyìí. Ẹyin ẹ pè wá o, pé ká wa kò, a sì wá kò. Tó pọ̀ tẹ́sì máa jẹ̀gbádùn rẹ̀ ńlá. Wọlé Fakurede lorúkọ tèmi, oyin ọ̀dágbére ká máa lọ.
1: Ẹ̀yin aráalé kì í jù báyìí lọ lórí ètò yín ètò wa orin ìgbani. Lọ́sẹ̀ yìí, ire lójú owó rí, ire lójú èmi àti yín ò rí o. Oyinlọlá Ọlágbẹ́rọ lorúkọ tèmi.
0: Nọ́mbà tèmi rèé 08034904305 08034904305 fún ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ ṣe. Ẹ̀yin ẹ sáà pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn. Títí ijọ́ mẹ́jọ ọ̀hún tá a tún jọ pàdé. A ti bẹ̀rẹ̀ oṣù yìí dáadáa, a parí ẹ̀ dáadáa. Ní orúkọ Olúwa, first Sunday of October, àwa yín náà tún láàjọ tún kọrin ọpẹ́. In the mighty name of Jesus. Lọ́sẹ̀ yìí, ọ̀sẹ̀ ayọ̀ ni ó jẹ́ sí fa o. Ó dàbọ̀ asún asáìsí o, kẹ wà lálàáfíà.

kúnlẹ̀ bẹ̀lú ló kọ tèmi jẹ́ ìkànnì ti 32 fm la wà é lórí ètò lágbo nígbàgbọ́ ọjọ́ kẹlórí fún ti ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026.

0: ọjẹ́ ti kú ní tànà egun ti dòwó 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
1: Ẹgbẹ́rún olóòrùn máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣèyanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí méjìléláàdọ́rin pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy. Ake Májẹ̀mú àánú Ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Ojo bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe o titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gọ alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mercy Camp, kìlómítà 18, Ìbàdàn Ife Expressway, Òsèngere Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alaye, Prophet Abel Taiwo Ojo, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ń bẹ́ o.
2: To survive the Nigerian economy, you have to be strategic about getting the right funds at the right time. Do you need a quick and easy cash to support your business project? With Grooming Microfinance Bank Loan, get your loan in 48 hours and easy repayment plan. Enjoy better money at 3.5 interest rate for 1 to 12 months. Activate SME loan bundles below 1 million naira at 4% interest rate. 1 million naira to 4.9 million naira at 3.5%. 5 million naira and above enjoys 3% interest rate. Our salary advance loan packages. Institutional loan for company and staff at 3%, while non-institutional loan is 3.5% per month. Repayment is within 12 months. It gets better with interest waiver for early repayment, 3.5% per month for 30 days and 90 days on overdraft. For more information, call 070-731-35538, WhatsApp 090-879-6624, website www.groomingmfb.com. Walk into our office at 160 Ojo UI Road, Olorun Bus Stop, Ojo Ibadan. Terms and conditions apply.
3: Ajá àwí lọ́rọ̀ tí ọ̀pọ̀ dàjẹ́ lẹ́gbára àgbòmọ̀mọ̀ tá àwí lọ́rọ̀ tí ọ̀pọ̀ dàgbò mọ̀lẹ̀ yímù yímù yímù. Asúre tètè ò ní súre kọjá ilé, arìn ìbẹ̀rẹ̀ ò ní sùn sẹ́bà ọ̀nà. Mọ́ gbà wọ́n wè mọ́ ọ̀gá dírẹ́bà, mọ́ sì ṣe ìlòdì sí iná tí ń darí ọkọ̀ lójú pópó. Bí ọ̀bá ìtì ní ọkọ̀ já lọ, àjọ tí mójútó ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ní Nketata o, iná lòfin kò mẹ́ni ọ̀dá. Mọ́ gbà wọ́n wè mọ́ mọ́ sì jáná tí ń darí ọkọ̀ lójú pópó. Ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.

0: ohun tá a bá dìjọ wò gẹ́gẹ́ ló ń gún gẹ́gẹ́ ni mí ẹ̀sìn kóra wọn adifa fún ajá abù fún ẹkùn adifa fún ìjàpá tí sọmọ kẹyìn wọn léńje léńje ajá ní tẹ́ ẹ bá pa òun ọ̀jẹ́ ẹkùn ní tẹ́ ẹ bá pa òun ọ̀jẹ́ ìjàpá ní ẹni tọ́gọ̀ ní ọ̀sáré tí ọ̀kẹ́ ni tọ́gbọ́n ajá ní ẹni tọ́gbọ́n kò ní kú sínú ọ̀ràn wọn ní ọkára ńlẹ̀ ẹbọ ni kọ́ wá ṣe ọgbọ́nrírú ẹbọ oru ó gbèrú ó tèrú ẹ wá worúrú ẹbọ bí ṣe ń gbé ni àrúdà rẹ̀ á sì máa gbè nìyẹn kọpẹ́ kò jìnnà ẹ wá báni lárùsẹ́ ogun àrùsẹ́ ogun là báni lẹ́sẹ̀ ọba òrìṣà àgbà mẹ́ta ni wọ́n jọ ń du ipò kan pọ̀ nínú odù fọ́ọ̀sá ìwòrì àgbà alákọ̀ọ́kọ́ òun ni ajá àgbà ẹlẹ́ẹ̀kejì ni ẹkùn àgbà ẹlẹ́ẹ̀kẹta òun ni ìjàpá ajá lọ kọ́kọ́ mọ́ kan kéjì ọgbà ilé babaláwo lọ ọ̀sá ìwòrì lọ dá wọn ní kájá orúbọ ajá kò ajá òrúbọ bájá sì kú òní ilé babaláwo tán lẹkùn náà tún wọbẹ̀ ọ̀sá ìwòrì bákan náà lẹkùn náà tún dá ẹkùn náà kọ̀ ó lóun ò lè rúbọ ìjàpá ni ẹlẹ́ẹ̀kẹta tó gbẹ̀yìn wọn lọ rí da ifá bẹ́kùn sí jáde kúrò lọ́dọ̀ babaláwo tán ìjàpá náà débẹ̀ wọ́n bá dá ọ̀sá ìwòrì fún ìjàpá ìjàpá ní kíni sí ẹbọ kíni sí ètùtù ìjàpá nìkan ní ń bẹ lẹ́yìn tó ń ṣẹbọ ní kété tí ìjàpá kó ẹbọ rú tán kọ̀tọ́jọ́ kò tó sù àṣẹ wá látọ̀dọ̀ olódùmarè bí ìjàpá ṣe gbéranu ìjàpá ti mọ̀ pé òun ò lè sáré tó ajá ó sì mọ̀ pé òun ò lè sáré tó ẹkùn àṣẹ ìwá wá sí òkan àyà rẹ̀ àtìdájí láfẹ̀júmọ́ ni ìjàpá ti bọ́ sójú ọ̀nà gúruyẹ gúruyẹ gúruyẹ gúruyẹ nígbà tọ́yẹ̀ látojúmọ́ mọ́ ajá gbéra pé òun ò lè sáré tó ẹkùn kẹ́kùn náà mọ̀ bá ń lójú ọ̀nà kóun ó tètè débi tí wọ́n ti ń lọ pin ipò tí wọ́n ti ń lọ pàdé oore wọn ìjàpá ti dá àárín méjì ọ̀nà ó ti ń gbúrò ẹsẹ̀ ajá bọ̀ igbàì igbàì igbàì ìjàpá bá darapọ̀ mẹ́wé nígbà tájá dé ojú ọ̀nà ibi tí ìjàpá wà ewé ni ajá pè é ajá forí ìjàpá kọjá ó sáré lọ níwájú ẹkùn ti wò wípé àtajá àti ìjàpá ìwo ló tó gbéná wojú ẹkùn ló yẹ
1: kò sí o
0: ìrìn fàájì lẹkùn rìn bọ̀ lòun náà ń ṣe kúrúyẹ kúrúyẹ kúrúyẹ ìjàpá ní ẹkùn ní ń bọ̀ yìí ẹkùn tá gírí gbéra ẹ̀ níjà ó tún kí ẹkùn ìjàpá bá tún darapọ̀ mẹ́wé nígbà ẹkùn náà gbéra ọ̀sọ̀dọ̀ kọjá kúrò lórí ìjàpá
1: kọ̀mọ̀ pé ìjàpá wà lọ́nà
0: ìgbẹ́ ẹ̀yìn ìjàpá tẹ̀ ń wò gba ẹran ọgbọ́n ló kó bẹ̀ ẹkùn náà bá sáré lọ àtajá o àti ẹkùn orí arí sísá ni wọ́n wà tí ipò tí wọ́n ń wá lọ tó fi bọ́ sí ìjàpá lọ́wọ́ láàrin méjì ọ̀nà ẹ rí pé asáré tètè òní mòye délé ni wọ́n fi parí sísá kan kọjá kádàrà àrìn ìbẹ̀rẹ̀ ní òròyè jẹ ọ̀dà akásiṣẹ́ tọ kádàrà téèyàn mẹ́ta bá wà ń du ipò pọ̀ ẹ̀kọ́ tí fàyè kọ́ wa ni pé rúru ẹbọ ní gbé ni àìrú ẹbọ kì í gbé èèyàn ètùtù jọ́kìnní àná tí ìjàpá ṣe nú odù fọ́ọ̀sá ìwòrì òun ló jẹ́ kí oore ìyọbọ́ sí ìjàpá lọ́wọ́ tá a bá wò kì í ságbára tá a bá ń dupò ká mọ̀ lu agbára nìkan ẹjẹ́ awọ́gbọ́n àsọtẹ́lẹ̀ a mọ̀ wàfẹ́ lómìn tí ó dupò tí ó sì débẹ̀ àsọtẹ́lẹ̀ a sì mọ̀ wàfà lágbára míì pé kò ní dépò yìí tí ó pe fálékè tí ó pèsè ọ̀dàrà lólè àti rírú ẹ̀rí láìmọye ìgbà tí ó sì ní dépò yìí ogún ọgbọ́n ẹgbẹ̀rún làkàrè ẹ̀yìn ni gbogbo wọn ń tọ́ka dàrá o ẹ̀kọ́ tí ifá ìkọ́ wa náà ni pé ká gbà wípé ọgbọ́n jágbára lọ ijó ni wá ń jó ayọ̀ ni wá ń yọ̀ ní ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní babaláwo mi sẹ́nu eré kífá ọ̀sá ń wọlé bẹ́ẹ̀ ni wòlí ń wò dé ohun tá a bá dìjọ wò gẹ́gẹ́ ló ń gún gẹ́gẹ́ ni mí ẹ̀sìn kóra wọn adifa fún ajá abù fún ẹkùn adifa fún ìjàpá tí sọmọ kẹyìn wọn léńje léńje ajá ní tẹ́ ẹ bá pa òun ọ̀jẹ́ ẹkùn ní tẹ́ ẹ bá pa òun ọ̀jẹ́ ìjàpá ní ẹni tó gọ̀ ní ọ̀sáré tí ọ̀kẹ́ ni tó gbọ́n ajá ní ẹni tó gbọ́n kò ní kú sínú ọ̀ràn wọn ní ọ̀kára ńlẹ̀ ẹbọ ni kọ́ wá ṣe ọgbọ́nrírú ẹbọ oru ó gbèrú ó tèrú ẹ wá worúrú ẹbọ bí ṣe ń gbé ni àrúdà rẹ̀ á sì máa gbè nìyẹn kọpẹ́ kò jìnnà ẹ wá báni lárùsẹ́ ogun àrùsẹ́ ogun là báni lẹ́sẹ̀ ọba òrìṣà ẹ̀kọ́ tí fàyè kọ́ wa náà ni pé ọgbọ́n jágbára lọ rúru ẹbọ ní gbé ni àìrú ẹbọ kì í gbéyàn ẹsẹ̀ kan nínú odù fọ́ọ̀sá ìwòrì ọ̀nà tá ń gbà lò tá a bá dárú fáà tó bá ti pérú ẹni bẹ́ẹ̀ ó sún má gbà yóò ti rúbọ ipò wọn ò ní bọ́mọ lọ́wọ́ n tá a fẹ́ lò ń bẹ̀ gan-an
1: ni. ká má jókòó tẹ́tẹ́rẹ́. ẹ ṣe o a kún máa rí yín bá pẹ̀lú àṣẹ ọlọ́run
0: àwíṣe àfọ́kù
1: tí a bá fẹ́ rí yín bóun wọn ṣe rí yín.
0: láti ibikíbi ẹwọ́kọ̀ ti ń bọ̀ wá sí géètì òjé e so kale lo ja uje idi anyun re erin saarin oja nbi won tin ta eni gangan e so pe lo si oju sosi ataremu e ti ri ofia kan legbe church yen te ba so loju sosi ataremu e bere ile wenjadu nbe won na ka ile oloye wenjadu bi sin ni oke ofa baba sale ero ba ni soro mi ni 08032601 41 08032601 41 tabi 08053459223 08053459223 Adegoroye Ige Adubi Agbefagori te loruko temi o Oloye Otun Oluawo General fun gbogbo ile Ibadan Magaji ile Oluoje of Oje Ibadan Land Elaboru o Elaboye Elabo sise Ogbo Ato Asure Iworiwo fun

0: nikala o otun oluwawo le ibadan oloye ewende adegoroye igi adu bi agbefa gori te omo dida wa ma gun ma te onisu lo niya ke yo ma se se ni ko ma je nbi eliri oja tegbe re nta ni wo be kale lota o so wo pe yawo orere nbe igbiyeju re ni eto wa ma ru ori to gbe waye ma ba lode ewende adu bi otun oluwawo le ibadan ni baba asale loju aro je nbadan lati oje eleni egun okada baba asale oju sos ni eti sokale e ti ri ako mo na wa gbagada gbagada ewende adu bi nbe tabi kekun wa sori 08033260141 oloye ewende adu bi otun oluwawo le ibadan lo ni irorun la ba nigba ta daye
1: iri ewo ikanni aderin posonu biwe ba nbe nibi kan eyin lo to si 32 fm 94.9 awada baba awada.
2: Ọjẹ́ ti kú ní tànà, egun ti dòwó, 32 FM 94.9, Laughter House, orí òkè téńté Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.
3: Ganiyu, Ganuwabi, Ganuwabi, Ganuwabi, Jajọ, Ganu sí 32 FM, àmọ́ tó ń lọ ní gbòòrò, àti pé... Ká tún rẹ́rìn àìsàkìtì.
4: 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
5: Òkìtì ọ̀gá òṣèkú gìrìwọ̀ fọba aládé ọba lúgan nìkan ló mọyì ọ̀nà tí kán tọ̀ ṣé ti kágbóhùn sáfẹ́fẹ́ fẹ̀yìn ẹ̀. 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: olólùfẹ́ yín kan ṣoṣo ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín tó yin Adégbọlá the one and only international ṣẹ́wó tó ní NAFDAC number another one is a counterfeit mo ń fi àsìkò ìròyìn wípé mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ ètò ọmọ yín olólùfẹ́ yín Akeem Hamsat ṣokoto bí ìró oníkùnsùn gbẹ̀ngbẹ̀ àlómi lámù one kò pé méjì o ẹ fẹ́ mọ time ago mẹ́wàá alẹ́ ni níbo 32 fm fẹ̀yìn ẹ 94.9 blood tonic ni kò ṣe é fi ṣeré ibẹ̀ lẹ ti gbọ́ tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí à ń bẹ̀rẹ̀ ètò náà lẹ̀ ń gbọ́ yẹn tẹ́ bá ti ń gbọ́ báyìí ẹ máa sunrun àlàáfíà ẹ máa lálàyọ̀ ẹ máa bára yín ní paradise ni pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ẹ má jẹ́kàn ròyìn fún yín ẹ má gbé rédíò yín kúrò ní 32 fm fẹ̀yìn ẹ 94.9 ẹ máa máa gbádùn ètò oríṣiríṣi ń bẹ̀ àwọn báyìí ọmọ yín Akeem Hamsat ṣokoto bí ìrósùn gbẹ̀ngbẹ̀ oníkẹ́ ẹ̀ máa gbọ́
1: kásùn láyọ̀ lè tó tẹ́ ẹ̀ ti ń gbọ́ tẹ́lẹ̀ ni kò yín jẹ́ kò dínkù kò ànọ̀nà undiluted program ni látẹnu Akeem náà ni o sún gbẹ̀ngbẹ̀ oníkùn bíi gbá pító ṣokoto bí orúkọ rẹ tí ẹ pọ èyẹ dẹdẹ bí òkú yi gbogbo ohun tí ń ṣe pátápátá ẹrin ni láti sátidé ẹni kẹ ti máa tẹ́tí sí ètò rẹ títí di sunday ọlọ́run bá ń gbọ́ kò sóògùn kankan tó lè mú yàn lálàáfíà tó kọjá ẹ̀rín àrídùnnà gbogbo àwọn onídìbànújẹ Akeem ló lẹ́tọ̀ ètò Akeem èmi adéwé adéwálé ẹlẹ́ṣọ́ ni mo fi ń to yín létí mo tún fọ́n gbọmọgbọmọ wípé kí ẹ máa gbọ́ kásùn láyọ̀ ètò ni màmá ètò
2: ẹ gbọ́ kásùn láyọ̀ ẹ jẹ́ àsùn láyọ̀ gbogbo wa pátápátá o ètò Akeem Hamsat alómìlámù ọ̀rẹ́ tèmi olóríire ẹ má gbọ́ ní gbogbo alẹ́ sátidé títí dalẹ́ sunday lẹ́ mọ́ gbọ́ 32 fm nígbà tó àbùkù Akeem Hamsat òun ló lo ètò ètò ní Akeem Hamsat káàdẹ́rì ipò zónú ẹ wá nǹkan fìdílé o ẹ jẹ́ àjọ gbọ́ ìwọ náà ọ̀ní ronú mọ́ ọ̀lẹ̀ ní ẹ̀jẹ̀ rúru láéláé ọ̀rí gbogbo èèyàn tí bá ti ń la patenzan bọ̀ bá rọrùn sùn bọ̀ bá ti ń gbọ́ ètò Akeem Hamsat alómìlámù tèmi adẹ́rin ipò zónú kásùn láyọ̀ ẹ jẹ́ àjọ gbọ́ ìwọ ń gbọ́ èmi ò gbọ́ èmi ò gbọ́ ìwọ náà ò gbọ́ èmi àjọbíẹ̀wé ń gbọ́ àjọbíẹ̀wé ààrẹ mú bàbá là ń sí àgbà.

0: àwọn ẹ pọ lọjà àfi kóluwà ó bá wa babalá.
1: Ó ní kò mi tó tó bí oníbàyà kò kéde mo gbé.
2: O náà ni.
1: Mo ní gbèrò kéde sí inú ọkọ mi.
2: Láti gbà wo láti gbà wá nìyí o.
1: Mo láti ṣe wá lẹ promo mo ṣàlẹ́jì rẹ mo lẹ mọ̀lẹ́ tẹ́ rẹ mo mọ̀lẹ́ tẹ́ rẹ náà eré ló pè.
2: Ẹ tú òjé wọn náà.
1: Màá má ti sú rẹ díẹ̀ ni màá sú rẹ ó ti lówó lọ́wọ́ màá sú rẹ ni. Pé ó bà lórúkọ jẹ́ màá sú rẹ.

0: ilé alájọ tó
1: wà. Òròdó bí ro.
2: Súrú gbẹ̀gbẹ̀.
1: Orúkọ àgbẹ̀ ti sọ̀rọ̀.
2: Àgbàsí Nasiru, Àgbàsí Gbàsúrú.
1: Ẹ bá gbẹ̀lẹ̀
2: kan. Ẹ bí kí kàmọ wà báyìí, tẹ̀mú mo fẹ́ jẹ o.
3: Mo ti ń gbé bọ, ẹ máa fọwọ́ yín lẹ̀, mo ti gbé mi ṣan wá.
2: O ti ń pẹ́ ju ti
3: pẹ́ ju. Ẹ fọwọ́ yín lẹ̀.
1: Ìlú lówó òde tẹ́ fún wa, ló ti ń pẹ́.
3: Kò tiẹ̀ wá yé mi o.
1: Ṣé lówó òde tẹ́ fún wa?
2: Ìyá ti gbé gbajúmọ̀. Ìyá ti gbé gbajúmọ̀ làwọn àgbẹ̀ yìí
3: ti kàlà. Kò tí ì dé, Gbẹ̀ngà ò tí ì dé.
1: Ó ti lo oko.
3: Ó ti lo oko.
2: Ó ti kò lè sí ìlú oko, kò lo oko ajọ wà ń bẹ̀ ni.
3: Ajá gbóhùn rẹ̀.
2: Ajá gbóhùn rẹ̀. Ọ̀rọ̀ ó ń bọ̀ yóò pè.

0: ṣùgbọ́n ṣòro ti pé àwọn ọkùnrin kan náà wà tó yẹ pé ọjọ́ tó pàdé obìnrin gangan lọ fẹ́ ṣe pàpàpà.
1: Kíni mi ṣe bí ó kàn fẹ́ help
0: mi. Ẹ fẹ́ help ẹ. Ẹ náà fẹ́ help ẹ bá ná lo owó ẹ.
1: Tó lè ṣe pàpàpà fúnra rẹ. Agolo. Tó lè ṣe pàpàpà fúnra rẹ. O lè ṣe pàpàpà fúnra rẹ. O lè ṣe pàpàpà fúnra rẹ. Àtẹ̀wọ́ fún àgàrà rẹ. Sẹ́ńtínẹ́sì bu àná àti bàṣọ ènìyàn.
2: Obìnrin bí ọkùnrin a tó bàbá sùn lọ́yẹ́ àjẹ́fi Saint Kenneth wo láìpẹ́ ọ̀dẹ̀ wo bímọ ọ̀dẹ̀ Saint Kenneth.
0: Wọ́n
1: ní igi tó bá tọ́ ní gbókè
0: ìgbẹ́ bẹ́ẹ̀. Tó bá da.
1: Igi tó bá tọ́ ní gbókè. Gẹ́dẹ́ sún ti kú sí
0: o. Ọmọ yàn dáadáa mọ̀ ní
1: Sẹ́ńgẹ́lẹ́tì. Ọmọ dáadáa sàgámù dáadáa.
0: Ìfọ̀lẹ́mí àti ẹ̀ ti pàdé lọ́dún yẹn
1: lọ́dún. Ẹ fọ̀rọ̀ ayé rẹ̀ ni.

0: ẹbí dẹnu lẹ o ni o wa se kala lẹ yi o dọdọdọ ni ro
1: ẹsùn
2: gbẹngbẹ alaabi afẹyẹto
1: alaabi afẹyẹna
2: ọmọ ọba gẹgẹ gbajúmọ
1: kan ní
2: bọlá ti jẹrẹ ìbàdàn
0: ọgẹ
2: lẹrí ọlá ìpàṣípà wáyé rí láàrin o
1: ọlọrun
2: bó wá ṣe wá rú orí o ọlá níta kọ kò lè yẹ láì láì and again gbọǹkálukú bá ti dé bọ́ stop there yóò sọ kalẹ o ẹ gbà mí gbọ́ mo ń sọ̀rọ̀ láti ní ẹ̀mí ẹ̀mí alómilámọ̀ ogun fún wa dáadáa
1: lórí
2: à ń gbádùn ẹ̀ now mo máa ń sọ ọ́ nọ̀rọ̀ mi pé àwọn yorùbá máa ń sọ̀rọ̀ fún wa ní ọjọ́ akúláàdé ìrìn òsùn láàyè ẹ jẹ́ kí n máa sùn láàyè ẹ dákun ẹ jẹ́ a máa yan tó bá ń ṣe dáadáa ká máa yí pé n tó ń ṣe dá ọkàn rẹ ó lè balẹ̀ pé n tó ń ṣe dá a lè tún máa ṣe dáadáa jù lọ gẹ́bí ìbéèrè tó ń sọ nípa àwọn ètò sáà ń bá bọ̀ tẹ́lẹ̀ ra àwọn tẹ́lẹ̀ dá sí mo padà sórí ẹ̀ pé kẹ́mi dákun jọ òfin ọlọ́run ṣe lẹ́rìí àmàlámọ̀ ń jẹ lọ́wọ́
3: ìdáhùn gbà jẹ́ fún wa ìtọ́ni bẹ́ẹ̀ bí ayé àwọn.

0: abẹ́rẹ́ nǹkan ọdún òtútù yìí kó mọ̀yàn tútù.
1: Alomi lámùsàn tún wọ̀ mọ̀ ọ̀yàn.

ó yẹ ká máa ní understanding relationship gan. Àwọn obìnrin kan wà, ọkùnrin kan wà, àwọn ọmọ sọ́rí ṣe ó máa pẹ́ yín tọ́pẹ́ ó lágbára lọ́wọ́ ọlọ́run ilé àtọ̀nà gbogbo wa ò ní ṣe kínní kò ní dàrú lágbára ìdùnnú.

ẹja pàdé lórí ètò ẹ̀wọ̀n òjọ́lé àìní rògbìn ẹ̀wọ̀n lọ́bàdànjọ tuesday láago mẹ́sàn-án lélẹ́tò lẹ́gbọ̀n. àbáwọ̀ tí ẹ bá yàn jẹ́ bóyá tọ̀ rẹ́ hábì kan ni má dàkẹ́ lé o pé nọ́mbà akim amusa tàbí kọ́ bàbò ní iléeṣẹ́ rédíò 32 fm ní ẹgbẹ́ premier ní laughter house ní mọ́kànlá ń bì báyìí ẹ máa bọ̀ láago mẹ́ta ni o mẹ́ta lẹ́bàá méjọ tuesday o mẹ́ta bọ̀ sọ fún yín o wọ́n yàn ọ́ jẹ́ o ṣe cooperative òrùwọ́gbà ilẹ̀ ni oríṣi kankan náà fi lè yàn ọ́ jẹ́ máa bọ̀ 32 fm ní àní àní ìgbà kẹ́ mọ́ yẹra yín jẹ ẹ máa bàbá mi ní 32 fm ní aago mẹ́ta méjọ tuesday pẹ̀lú ògùn ọlọ́run. nọ́mbà mi tẹ́ pè mí sí òrè o 08032 7618 orí pé ní ẹni tó gbẹ̀tọ́jú lọ́wọ́ yìí òun náà nífẹ́ bá rẹ̀ ní bèbí ẹ̀wọ̀n àfẹ́dá yín ló kẹ fúnlẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ògùn tí ọlọ́run àbáyé gbà á àwọn tájọ ṣètò adúpọ́ lọ́wọ́.

0: bọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe ètò pàápàá lórí facebook wa láti bẹ̀rẹ̀ dópin ilé kàyé tán èrò pọ̀ ńbẹ̀ bọ̀ dúpẹ́ lọ́wọ́ yìí gidi gan ni ibi ẹtí olówó dáadáa kò lè tán ńbẹ̀ ẹ wá já tó pàdé níjọ́bẹ́jọ́ lórí ètò castle ayọ yìí àmọ́ nígbàgbé o jọ tó ṣe làgọ́ mẹ́sàn ẹ gbọ́ ètò ẹ̀wọ̀ jọ ẹ ní orógún ẹ̀wọ̀n. mọ jẹjẹjẹ mo fẹ́ kú òun kọ́ ni oúnjẹ ẹgẹtẹ mọ jẹjẹjẹ mo fẹ́ kú. bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ iyì oúnjẹ kọ́ nìyẹn iyì oúnjẹ ni pé mo jẹ́jẹ́jẹ́ mo gbádùn rẹ̀ ọwọ́ awu ni ká jẹrẹ pẹ́lẹ́ tó dáadáa ọ̀fà burúkú sẹ́yìn ọ̀dọ̀ fún ni wọ́n máa jẹ́ o. ẹ láti dáadáa wọ́n á torí ìdàgírí òtútù àti ẹ̀fọn a ní sáìsàn ẹ padà bí ọba akẹ́kẹ́ ti padà kò yẹ yín sìn ẹ sílẹ̀kùn lọ́kẹ́ sílẹ̀kùn lọ́kẹ́ ẹ má ràn mọ́ o ẹ má ràn mọ́ kankankan ẹnikẹ́sì kan yín o abẹ́kẹ́tì ẹ ẹnikẹ́sì kan yín èmi àti yín ìpàdé wa a tún pàdé ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ti ọlọ́run elédùmarè abẹ́kẹ́tì ẹ.
1: ẹ̀yin ọmọ yorùbá mo kí mọ ká gọ.
0: orúkọ tèmi gangan ni akeem hamzat èmi lọ mọ olóòjẹ gbogbo méjì ọmọkùnrin tẹgẹ ní tíjẹ mẹtọ ẹ lágbókò tí ọmọdé yẹn gà láyé fàbàdà ó dàrọ.

0: jókòó rẹpẹtẹ nǹkan ṣe stizi rẹ.
1: Are you ready?
2: A se la campagne tropicana.
0: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Composure ló fìtì rẹ̀.
3: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: kúrajọ lórí sí. Ẹjẹ rẹ ni lórí.
1: Lẹ́ni lápò bẹ́tẹ̀.
0: Ẹjẹ
1: rẹ ni lórí.
0: Àdúrà Dáfídì
1: ni. Lẹ́ni Dáfídì
0: lọ́pọ̀. Mo ní ko fún mi ní ẹ̀rín lórí àwọn ọ̀tá.
1: Lẹ́ni lápò ọ̀bọ̀ máa ẹni mi.
0: Lórí ọ̀bọ̀ máa ẹni mi. Kí n lẹ́nu ọ̀rọ̀
1: lọ. Lẹ́ni hap máa sọ báyìí.
0: Gbàtọ́ kẹtọ́ kan.
1: With all my heart.
0: Àdúgbò ọjọ́ ló sọ
1: bẹ́ẹ̀.
0: Lẹ́ni Lórí ọ̀tọ́ ń bá mi
1: jẹ́,
0: ẹ fún mi lẹ́nu ọ̀rọ̀ lórí. Lórí ọ̀tọ́ ń bá mi
1: jẹ́,
0: ẹ fún mi lẹ́nu ọ̀rọ̀ lórí.